0: gbàbí má gbàbẹ gbàbẹ má gbàbí ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì glo 99.1 FM ìjàpọ̀ àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀já jọ ṣe.
1: Gbangba làṣà ta torí ẹ̀ la ṣe dúró déédéé

0: méjì ni orísà. A wo agbára tí ó tún dá ọdún ọkọ ọmọ lóyún lẹ́yìn àdúrà yìí. Àbẹ́ wo agbára tó tún fẹ́ mú ọmọ lẹ̀ kọ ọmọ ta. Àbẹ́ wo ẹ̀mí tí ń kówó mọ́ ọ lọ́wọ́ tí ń kówó mọ́ ọ lára lẹ́yìn àdúrà yìí. Gbogbo májẹ̀mú aṣọ ní dèdàkudà. Oró àjẹ́ oró ìkà nínú àgọ́ rẹ̀. Ẹ̀yin ẹ̀mí má kọjá ibẹ̀. Ó tó gẹ́ báyìí. Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, iná kó gbà dànù. Ògo ni fún ọ Jésù. Jésù Olúwa wa. Sit down.
1: Ẹ jókòó gbogbo èèyàn tó ń gbọ́ mi. Ẹnìkan ní wòlíì sáà ti ayì àṣẹṣẹ mẹ́yẹ bọ̀ lápò àní tí ó fi di Sunday ṣe bọ̀ gbọ́n tá a wí. Ó ṣe é ṣe kọ́ ọmọ fíìbì ẹni pọ̀ fẹ́ bì. Olùfẹ́ iṣẹ́ ló ń ṣe lára ẹ o. Jésù ní tí mo sọ fún ẹnìkan òun ni mo sọ fún gbogbo èèyàn. N tá à ń ṣe yìí ẹ̀mí Ọlọ́run ló ní ká lọ gbé wá bẹ́ẹ̀. Bó ṣe wà yẹn àwọn èèyàn tí ó rí ọ̀pọ̀lọpọ̀ ìtúsílẹ̀ wà lóyún báyìí wà ríṣẹ́ ṣe bó gbó ṣe ń jẹ́ ti Ọlọ́run àlọ́ bọ́ ń ṣejú mi wọ́n rìn mí sí ìrìn yìí ni. And not only that gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílùú Ìbàdàn chọ́ọ̀tì wa tó wà ní headquarter ní ọ̀la ní agbára ẹni tó ní ayé àtọ̀run ìsìn ìgbọ́wọ́lé ni. O ò lè mọ in tá à ń ṣe ń chọ́ọ̀tì náà rèé òun ló fi jẹ́ pé testimony pọ̀. Àwọn tí wọ́n bá wà nínú chọ́ọ̀tì ni wọ́n gbọ́ àwọn testimony àbàmì tá a gbọ́. Àwọn testimony ti mú mi lójú ènìyàn. Ààyè ò ní gbà mí mo fẹ́ á tún lọ sílé agbára padà. Ẹnìkan ni mo ní ẹ̀bẹ̀ àdúà. Ẹ̀bẹ̀ àdúà wo ló tún ti gbogbo ètò ń gbà yìí lọ. Mọ̀ gbà ni. À á lọ láti gbàdúà bí ìṣẹ́jú méje sí. Gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi. O kò sí bó ṣe ní kan àlàjá. Àdẹ́jẹ́ ń fẹlé ìkun. Bí n bá ti kú ònú studio báyìí, màá yára bọ́ sórí Facebook. Ago mẹ́fà bọ̀ 6:30. YouTube ago mẹ́fà bọ̀ Facebook 6:30 àti TikTok ní ago mẹ́fà bọ̀ láàárọ̀ yìí. Ètò wá dáa ju gbogbo lé o ni pé ẹ mú ọsẹ tẹ mọ fi wẹ̀. Bá ṣe gbàdúà sí títí wọ ọjọ́ Sunday tàbí ọ̀sẹ̀ tí ń bọ̀ nìyẹn. At least a gbàdúà sí ọ̀sẹ̀ yẹn. Màá sọ ìjọ tẹ́ lò gangan. Ètò wá tún dáa jù ni pé tó bá di ọjọ́ Thursday. Summit wọ́ bẹ̀rẹ̀ leadership summit ní ago mẹ́wàá láàárọ̀. Ibẹ̀ láà wà títí di ọjọ́ Friday. Ọdún ago méjì náà láà mọ jáde lójoojúmọ́. But bó tiẹ̀ jẹ́ pé ó ní refreshment inú ó lóúnjẹ nínú ó sì lówó wọlé nú. N tó báyìí mú dalẹ̀ yìí sí àárọ̀ ọ̀la níbi ọwọ́ ago mẹ́sàn-án sí mẹ́wàá gbogbo registration ó ti tán àní gbàyàn wọlé mọ́. Ìwọ tó bá fẹ́ join wa. Wema náà lónú ó ti wáyé ní ọjọ́ Thursday and Friday. Tó bá wá di ọjọ́ Saturday gbogbo ẹ̀yin tẹ́ ka bíbélì yín tán pátá. Ìlúkílù tó ọba wà àdúgbò kádùgbò tó ọba àti máa gbọ́ mi wà wá gba certificate yín. Àwọn Bible school náà graduate. Oh my God. Ẹ já wo ohun tí Jésù ò ní sẹ́ ìyanu ọ̀dánwò. Ọ̀dọ́ gbogbo àwọn tó bá lọ sí ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn adarí náà gbogbo ẹ̀yin evangelist gbogbo àwọn pastor. Gbogbo náà ni ó gba certificate ní ọjọ́ Friday. Ah, inú mi sì dádùn. Ẹ já múra sí. Ẹ já tẹ̀síwájú náà sọ jí afẹ́fẹ́. Engineer in no time. Aládùà ń ṣe mí, àdúà mú mi. Ẹ já lọ.
0: Olúwa ní kí ẹnìkan gbàdúà yìí. Just only one person. Ó ní kọ́ gba àdúà yìí pẹ̀lú gbogbo ìmísí rẹ̀. Ẹ gbọ́ o, ẹnìkan ló ní àdúà tí mo fẹ́ kẹ́ ẹ gbà yìí lórí ìjókòó. Tó o bá fi gbogbo ẹ̀mí rẹ̀ gbà á, nǹkan kan ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. Ẹ kígbe ní ẹ̀yìn ayé. Màmá rántí pé ẹ ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀jọ̀ wá. Bẹ́ẹ̀ bá sì jọ wá, àyànmọ́ yín ò rí bákan náà. Ẹ ké ẹ̀yìn ayé. Kí lẹ fi ṣàbálé ìrànlọ́wọ́ mi? Mi ọmọ bọ́yẹ gẹ́ẹ̀tì àdúrà yẹn sà. Tí wọ́n bá ní wọ́n ṣàbálé nǹkan, wọ́n ràgàbó ni. Tó wọ́n bò mọ́lẹ̀, ọ̀ ń kọjá ń bẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n ò rí náà rí. Torí pé wọ́n ti bò mọ́lẹ̀. Wàá mọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ ọkọ àyànmọ́ ò sì ní mọ̀ pò ni. Torí pé wọ́n ti bò mọ́lẹ̀. Ẹ má wojú ẹni tẹ dúró tì ẹ kígbe ẹ̀yin ayé. Kí lẹ fi ṣàbálé ìrànlọ́wọ́ mi mọ́lẹ̀? Ẹ pọ̀ ọ̀rọ̀ Olúwa. Iná sí yín níbi. Àjọ gbàdúrà yìí ni gbogbo ẹ̀mí tí ń bẹ́nu ẹni òfin kéje ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lọ ẹ̀yin ayé. Kí lẹ fi ṣàbálé ìrànlọ́wọ́ mi mọ́lẹ̀? Ẹ pọ̀
2: ọ̀rọ̀ olúwa iná ṣì yí nídìí ẹ jẹ́ kí àwọn mẹ́ta sọ ọ̀rẹ́ dada kí lè fi ṣàbálẹ̀ ìrànlọ́wọ́ mi mọ́lẹ̀ iná ṣì yí nídìí. Masha elegete ye de bosh ah yes holy wawa
0: be se ngbadua mo si ton ri nkan kan nawo wa ke owo igba ibi mi owo to we mi ton da iran lowo mi duo. So you may have to question him. Or why by being me? Don't die me, do you? You're the guy in your padella. My love for me. Hey, sir. Bawa, do I eat? Ever me, persist, I come. Amen. Yes, so you are. I'm not bringing it. Tell what by. Or say anything that word. Jo awon alagbara emi lo lati akoko yi lo labe majemu ti ipin irawo e tin sise eti mama re mo nipa e jatume ko toli abada mo pa la se dide soke lati oni lo ina ko jada ti atapo lara re mo so gege bi woli olohun mo pa la se oru e ko jade loju I want to put me down in water. Don't die, you may do. Don't die, you see what you may do. Jade! Oh, you're my love, me. If you want your lawyer, sir, along with Connie, wow. Oh, see, for a lash, a lot of passion. What do I get you on my lash? My passion, see, why your man when you want to shake her. Owo buku owo ika to fa o jade tabi to we o ni sentaye re owo yen gbe owo yen jade lara ogo ni fun Jesus si dansa
1: ha o dabi eni pe ka mo lo le mo gbogbo eni to ngbo mi nko gbe nkan hanu let ko ta wa ni ola olohun o ba ngbo ati bosun pin odun oni mo fi n kilo fun o pe ko gba Jesu ko so gbon to fe da si inu enikan ni simi wa e kan lo so e meji mo gbo pe gbogbo agbara ti olohun ni toluwa ni bibeli so wipe eyan mo otito oni otito yo si so yin dominira Jesu nikan lo otito osu ke wa lele osu ominira ni so bi ba se mu po yen o ri nti o tele o ya gbogbo eyan gbe owo le ori ke gbo owo le idodo e dide nle baba mi atolohun mi oni lojo isegun segun fun won ogun ti won o le so fun yan emi mo ko tu o lenu e wa gbo kili o to su loni to ba ni gbagbo wa ka owo wa lowo wa ta olore in the name of Jesus. Oh my God, ara won kan ta nse ni igba ta ba se ta wonu iwasu lo awon adua yi ko si esu o le daduo ai loyu iyagan o le daduo ai loko o le daduo ko le withstand the adua yen. Na gbogbo eni to nlanfani ati gbo mi kin to ma lo gbogbo eyin te fe san ida mewa atore loni oni ida mewa oni lojo isegun o fe san ore o fe san ida mewa mo mi kan text mi nigba ti an san ida mewa won tan won so bi nkan se yira ninu aye won ati ninu oja won enikan ti o mo nti won se a wa mo se lara re nibo lo ti fe nibo lo fe gbegba ko si asiri oluwa nbe pelu awon to be ru e gbogbo eyin te fe san ida mewa atore o ye na soke olorun ipe mi si orun awon eyan yi agbara to gbe Jesu oluwa dide mo ni ko wonu owo e lo wa gbo mi kili o to su loni bo gbe ni to je oni re o wa okan sami o ko gbe to ami mi kini account number to le san ida mewa tabi ore adua re gba tabi ore abe isinsi
3: account number church lele 2017 42 90 47 Comfort Life Mission International First Bank in here.
4: bi oba lo yen lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International yen no gbe jade
1: eyin ti an bi lo ni o ye kunle oni won bi ogbugbe yen joko bo eyin omo ti an bi lo ni e kunle pelu ire ta su lo ni owo tin da iran lowo e duo mo ni ko gbedanu wa gbo o ninu omo wa je olu omo ninu awon olokiki o ko ti enu owo be wa rowo mu ninu aye happy birthday long life and prosperity enjoy ara e loni oni oni ojo ketala ojo ti o se pin oni to ni ojo tuesday ojo isegun wa da segun eyin te mark wedding anniversary yin lati seju yi lo anu alailegbe kan yin lara e lo pade anu o idile yin awon eyin o fi ola yin toro e se ami ke gbe to ami mi in the name of Jesus happy wedding anniversary
4: God bless you mo gbadura fun Nigeria lowo president ati awon governor wa Nigeria bo owo Olorun ko di president wa mu ko di awon governor wa mu ki mi si ko wonu yin ko dara fun yin enikan ni mo fe share testimony eje ki o loud ko neat lori number it is well with you 08081716566 e send the message ire atanu ko ba yin eje mo lori Facebook you are blessed it is well with you
5: babi magbabe babe magbabi ibi kan le yin o gba tai de bi awon re Eya so wa ke polowo oja ka jo bugbaje lori ikoni Glow 99.1 FM ijapo akure onile ise nla ati kereje kereje onise owo atosise ijoba eja jo se eja jo se eja jo se
6: Glow FM 99.1 akure

0: ẹ̀rí bá jẹ́ ìyànlẹ̀ ìṣẹ̀lẹ̀
1: yìí.
0: ó ní mo ṣe rọgbogbo ẹni jẹ́sùn òun ló kápẹ́bù òun ló ní agbára òun ló gbààyàn agbà lọ́wọ́ ọ̀tá á mú kí ìlérí ṣe òun ló máa jẹ́ kí ogun ìdílé padà lẹ́yìn
1: ènìyàn
0: agbà lọ́wọ́ ogun agbà lọ́wọ́ ènìyàn á bẹ̀ mú ọdẹ́lẹ́ ṣé o ti fa ayé ẹ fún ṣé ayé rẹ fún wọn ké gbogbogbo ènìyàn ẹ fi ayé ẹyin fún nígbà náà.
1: Then,
0: lo máa bọ́ lọ́wọ́ ogun ayé wàá bẹ̀ tún rọrùn wọ̀ sórí báyìí pé ẹni tó bá tó ní gbà òun ni ènìyàn fọ̀rọ̀ ọ́ lọ lórúkọ jésù olùgbàlà ó máa ṣe ẹ̀jẹ̀ ẹ́ ní ẹ̀rí bó ṣe ṣe báyìí ṣé ènìyàn lè ṣe
1: lẹ́yìn
0: ènìyàn lágbára mo gbà aládùn à mo gbẹ̀lẹ̀ tí tó ń gbọ́ ẹ̀yìn lórúkọ jésù ẹ̀rí tí a dẹ́ wà ní ẹ̀yìn mo gbẹ̀lẹ̀ tí ó ní ẹ̀yìn rìkọ́dù ẹ̀ jẹ́ ó clear dáadáa ẹ fi sórí
1: WhatsApp number
0: yìí

0: First bank account name.
1: Oladele Oluwalo ti mi gebre.
0: Oladele Oluwalo.
1: Gbogbo ẹni tó ṣe. Lẹ́kùn ṣí.
2: Amen.
1: Ìrìn ọlọ́wọ́ dìde.
2: Amen.
1: Ọkàn rẹ̀ balẹ̀.
2: Amen.
1: Wà á rówó lónìí.
2: Amen.
1: Wà á padà wá dúpẹ́.
2: Amen.
1: Ó ti rí bẹ́ẹ̀.
2: Amen.
1: Ogo ni fún orúkọ
0: náà. Hallelujah.
1: Ọlọ́run gbọ́ àdúrà.
2: Amen.
1: Jésù Olúwa wa.
2: Amen.
1: Orúkọ mi ò yí padà.
0: Èmi
1: ni
0: prophet.
1: Rotimi.
0: Oladele.
1: Ẹ̀rí Jésù. Thank you. And God bless you.
3: Amen. Model of Prayer Assembly Church, MPA. Pẹ̀lú àkànṣe ìpàdé àdúrà. Olóṣooṣù ni solution
1: hour.
3: Every third Friday. Ló máa ń wáyé. Ọlọ́run wò ní Ọládélé ń pè ọ́. Máa bọ̀. Àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó ṣù tó kọjá, ó kọjá sísọ. Ti Friday ọ̀sẹ̀ yìí ìwọ ló kan. Darapọ̀ mọ́ wa ní NPA Hall, Bọ́lájòkòjọ́ sọ. Opposite NNPC filling station. Òkè Àró, Àkúrẹ́, Ìpínlẹ̀ Ondo. Kọ́nà Àbáyọ, ó jẹ́ tiẹ̀ lọ́ba tán.

0: ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn mo gbàdúà fún gbogbo wa pátá lórúkọ Jésù a ò ní dá padà sẹ́yìn àìmọye ló ti sìn gbàgbọ́ lánàá ṣùgbọ́n tí a dá padà sẹ́yìn bíbélì sọ pé ajá rẹ padà sínú ebi ẹlẹ́dẹ̀ sínú ẹrọ̀fọ̀ nínú amọ̀ mo gbàdúà a ní dá padà sẹ́yìn ẹni tó dá ayé àti ọ̀run yóò mú wa dúró lórúkọ Jésù yóò dì wá mú títí tí ó fi di ọjọ́ alẹ́ wa nínú Jésù a ò ní padà sẹ́yìn mami ẹ̀yìn ni mò ń bá wí títí tí ó fi di ọjọ́ ayé wa lórúkọ Jésù a ò ní padà sẹ́yìn ogun tí máa mú èèyàn dá padà sẹ́yìn lórúkọ Jésù ogun yẹn kò ní jà wá gbogbo ẹni tó ń sàmí ogun tí máa sọ ní dá padà sẹ́yìn lórúkọ Jésù ogun yẹn kò ní jà wá mo gbàdúà o ìlérí àti májẹ̀mú ọlọ́run ó máa ṣe fún ayé wa ẹ̀yin ni mò ń bá wí ìlérí àti májẹ̀mú ọlọ́run ní rere ó máa ṣe fún ayé wa ẹni tó ń jẹ́ èmi ni ẹni tó bá Mose pàdé ní Exodus chapter 3 orúkọ rẹ̀ ni mo lò ó ní èmi ni lórúkọ mi lórúkọ Jésù èmi ni tó ń jẹ́ èmi ni ó máa ṣàánú fún yín gbogbo ẹ̀dá tó ń sàmí ẹni tó ń jẹ́ èmi ni lórúkọ rẹ̀ ò ní mo wá sọ́dọ̀ yín lọ́sẹ̀ yìí èmi ni tó ń jẹ́ èmi ni ó máa ràn yín lọ́wọ́ nínú ìwé Second King ní chapter 7 verse 1 a rí èmi ni sí oúnjẹ èmi ni ó sọ ọ̀wọ́n di ọ̀pọ̀ ní Samaria ní ọjọ́ náà ó ní oúnjẹ tí wọn ò ní ó ya mùrá tó wá pọ̀ rẹpẹtẹ gbogbo ẹ̀yìn tẹ́ saláìní lọ́nà kan àbí lọ́nà mìíràn èmi ni tó ń jẹ́ èmi ni ó máa ṣàánú fún yín níbi tí a ti ní kò sọ́nà èmi ni tó ń jẹ́ èmi ni ó máa lànà fún yín ẹlẹ́ẹ̀kejì nínú ìwé Luke chapter 7 ní verse 14 èmi ni tó ń jẹ́ èmi ni ó fọwọ́ kan àga pósí
1: ó sì wá
0: ó fọwọ́ tọ́ àga pósí
1: àwọn tí
0: a ń ru pósí dúró jẹ́ ó wí pé
1: ọ̀dọ́mọkùnrin
0: mo wí fún ọ
1: dìde
0: ó kú inú pósí dẹ̀ dìde jókòó ó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ wọ́n wá fàléyà rẹ̀ lọ́wọ́ ẹ̀rú wá ba gbogbo wọn wọ́n wá yin ọlọ́run lógo pé wòólì ńlá ó dìde láàrin wa àti pé ọlọ́run wá láti bá àwọn èèyàn rẹ̀ wò ẹnìkan ń sàmí lórúkọ Jésù èmi ni tó ń jẹ́ èmi ni ó máa gbèjà yín jà èmi ò máa ń tó ti kú nínú ìṣẹ̀dá yín èmi ò máa ń tó ti kú nínú ayé yín màmá yìí sẹ́ẹ̀ máa sàmí gbogbo ohun tó ti kú mọ̀ yín lọ́wọ́ láàárọ̀ yìí ní orúkọ èmi ni tó ń jẹ́ èmi ni ohun gbogbo tó ti kú mọ̀ yín lọ́wọ́ ó yá kó gba ìyè láàárọ̀ yìí mo bá a dẹ̀dá sọ lórúkọ Jésù gbogbo ohun tó ti kú mọ̀ yín lọ́wọ́ ó yá kó gba ìyè báyìí ó yá kó gba ìyè gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè inú mọ́ wọ̀ ní ìlú apatẹrẹ àwọn wo là ń pè ní soldier of Christ number 1 gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Kristi tó fún yín láti yanjú ogun náà number 1 àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number 2 gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́ Monday yẹn èmi kì í kúrò lórí òkè lọ́jọ́ Monday orí òkè no more war nílùú apatẹrẹ gbé mọ́tò rẹ kó o máa bọ̀ síbẹ̀ láti ìwó road tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí Oyedeji ẹ wá sọ̀kalẹ̀ ní apatẹrẹ orí òkè no more war ní Lagelu ẹ bá ti sọ̀kalẹ̀ ní apatẹrẹ ẹ ti dórí òkè ẹ kàn bèrè bàbá AK 47 gbogbo ayé ló ti mọ bẹ àárọ̀ ọjọ́ Monday máa bọ̀ aago mẹ́sàn-án sí aago 12 ó máa ń ní agbára lórúkọ Jésù yóò dára fún ọ ohun tó ń là kọjá yẹn ó borí ẹ ó láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jésù olúwa wa mo sọ tẹ́lẹ̀ èmi ni tó ń jẹ́ èmi ni ó máa ṣàánú fún yín èmi ni tó ń jẹ́ èmi ni ó máa mú ẹ̀gàn yín kúrò èmi ni tó ń jẹ́ èmi ni ó máa gbé yín sókè ní ọjọ́ kan èmi ni tó ń jẹ́ èmi ni nínú ìwé Luke chapter 13 ní verse 10 obinrin kan nbe nbe bibeli so pe o ti tetan
1: o si nko ni ninu synagogue
0: yesu nko won no synagogue o nko won
1: si
0: kiesi
1: o ko ni be
0: eh
1: o ni ile ira
0: emi ailera
1: lati oju meji din logun
0: eh yo
1: eni to ti tetan
0: odun meji din logun 18 years lo fi bend ah aye ma ne ka o mo gbadua gbogbo eyin ti aye ti te ugo yin mole aye raye gbeja yen ja ti o ti tetan
1: ti ko le gbe ara
0: re soke bi o ti ki o se
1: nigba ti
0: jesu ri
1: o pe
0: sodo o wi pe obirin atu osile lowo ailera
1: re
0: o fowo re
1: le
0: loju kan na
1: aso di titọ
0: o yin olorun logun iwo to ba nigbagbo nibi to wa o ya ko gbe owo re le radio nibi to wa yi mo ran oro olorun lati bi bayi oro re ki tase ako wi pe o ran oro re o mu alarada o gba won ku ninu iparun won gbogbo en to sami nibi te wa loruko jesu e gba iye bayi gbogbo en to sami nibi te wa loruko jesu e gba iye bayi gbogbo eyin eyan to ngbo mi to nsami lona jijinre e gba iye bayi lati oni lo ohun gbogbo ti aye ti gba lowo re o ya ada pada bayi gbogbo eyan mo nawo mi si yin ninu emi lati bi ti mo wa yi mo ba eleda yin soro e gba iye pada emi ni to nje emi ni oni ki so fun yin pe ohun gbogbo to ti sonu a ma da pada fun yin ohun gbogbo to ti sonu a ma da pada fun emi ni to nje emi ni ninu we Mark chapter 10 ni verse 46 to 52 Mark chapter 10 verse 46 won wa si Jericho e ma gbo o
1: pelomo me yin re
0: en yo
1: ati opo awon eniyan
0: en yo
1: ba ti mi wa foju
0: afoju
1: omo ti mi
0: o ma ti mi ojo
1: o sagbe
0: o sagbe
1: nigba ti o gbo pe Jesu ti Nazareth
0: Jesu ni
1: o bere si ni ki pe lohun
0: rara bi pe Jesu
1: iwa omo Davidi
0: omo Davidi
1: saanu
0: mi
1: opolopo se ba wi pe
0: opolopo n ba wi pe o panu mo
1: o n ki
0: gbe si
1: be
0: iwo omo Davidi
1: saanu
0: fun mi
1: Jesu si dese duro
0: o dese duro
1: o si pa se pe ki a pe wa
0: o wi pe
1: e pa foju na
0: mo pe afoju na
1: mo
0: wi pe
1: tujuka
0: dide
1: o
0: n pe o
1: o
0: be wu re
1: so
0: o dide
1: o si
0: to Jesu
1: wa
0: Jesu dawun o wi pe kini won fe ki n se fun o
1: afoju na si mi fun pe
0: afoju wi pe raboni kin le riran
1: Jesu
0: wa wi pe ma lo igbagbo re ti mu olada loju kan na
1: o
0: riran egbo oro oluwa gbogbo eyin te ngbo ohun oluwa nibi kibi te ba wa loruko Jesu o ya aye eyin riran
1: amen
0: iwo to ti foju ninu emi gbo oro oluwa laro aye re riran
1: amen
0: aye re riran
1: amen
0: aye re riran
1: amen
0: aye re riran
1: amen
0: aye re riran
1: amen
0: aye re riran
1: amen
0: aye re riran
1: amen
0: aye re riran
1: amen
0: aye re riran
1: amen
0: gbogbo n to ti fo loju inu aye re o ya ko gba iriran
1: amen
0: emi ni to nje mi ni lo ran mi si yin o loruko Jesu o ya ko gbe o
1: dide
0: laaro yi emi ni to nje mi ni lo ran mi si yin o ya e gba ira pada laaro yi emi ni to nje mi ninu mi si yin o ya ona ko la fun yin ninu we John 21 o ni ati ri emi ni to nje emi ni to ti mu ina jade lati nu omi mo ran loni mo lo agbara re mo lo majemu re mo lo ase re emi ni to nje mi ni o ya ko gbe yin dide laaro yi ni John chapter 21 lati ri emi ni to nje mi ni o lo ba awon omo eyin lati verse 1 to verse 80 egbo nti bibeli so
1: leyin kan won yi
0: eh yo
1: Jesu tun fi ara re han fa awon omo eyin re leti oku ti beria
0: eh yo
1: bayi no si fara
0: han
1: Simoni Peteru ati Thomasi je pe ni Didimo ati Nathaniel ara kan ati Galilee ati awon omo Sebede ati awon omo eyin re mejeji
0: iran
1: ju mo wa po Simoni Peteru wi fun pe emi lo peja
0: mo fe lo peja won wi pe awa gan lo
1: eh mo si wonu inu oko
0: eh
1: loru na
0: ko
1: si mo nko won
0: eh
1: ṣugbọn nigba ti le bere si mo
0: ti le bere si mo
1: leti okun
0: ṣugbọn
1: awon ame yi ko mo pe
0: jesu ni
1: nitori
0: na eyo
1: jesu wi fa awon ame yi
0: pe
1: eyin
0: omode sori awon ame yin mo lo peja leyin ku jesu mo o re ja kankan pa Jesus waka won somade eyin omode Peteru omo 40 something years Andrew omo 50 something years Thomas Didimu gbogbo won ni wa nbe ah Jesus ni eyin omode pelu gbogbo wahala ten se se lo nje kankan nbe won wi pe ah lo nje o e wa ma gbo sa Jesus le lo nje won omo po ga won lo duro leti omi ka bibeli si waju o wi pe eso awon si apa otun eski sa eso sa apa otun apa left ni won ma nju awon si teyan ba fi awon apa left ni won oju si sugba this time around baba ni eso si apa otun boda ire to n wa kiri emi ni to nje mi ni lo mo bi to wa ibi to gba le si ke se pe bere ni oda sugba emi ni to nje mi ni ko mo nipa bi to wa yen to ba ti dari re dada ni kiri o jade o wi pe o ye so si apa otun
1: e yo si ri
0: e ri yo mo so mo le fajade tori opo eja eh o inu oko kan na ni wa o enikan sami iya e ma ko akopo ire lo se yi e ma ka akopo ire e ma ri iyanu gbogbo eyin omo olorun pata ni aro yi mo fi olorun be yin egbe igun roro kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agogo meta abo loru e gbo dada o ni ogajo oru agogo meta abo lori no more war prayer mountain ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain e jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abi o fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa igbagbo anu tele oro mi leyin yo dara fun yin boda e mo man tu adua yin e je apade ni challenge ni aro Thursday to ba wa ni man tu adua lowo ma bo la aro Thursday n ma fun o ni kan to ma fi gbadua a n gbadua meje lowo sori awon man tu yen mo gbadua o o ni ra maye e gbo eleyi bo ba n gbo mi lojojumo to ti faye re fun Jesu ese si joba nu okan re tete yi pada o ola le peju oh my gogo awon to nwo lo lokiki loni na ana ti gbegbe aye ese lana ri sugbon nigba ta ara aye won pada won wa de ni to ndi eleri won wa de ni to yin olorun mo gbadua pe aye ti e na o ma de testimony o ba ti nbo laaro Thursday ago meje si agogo mewa abo ni challenge ni badan ni o eh o ma tun lagbara lose yi irin ajo ayanma re ko ne baje o eyin te nwa ise eyin te nwo mo eyin te nwo ko e ja jo pade nu adua adua wakati melo yen ko di olowo ko ma serere o ri ti e se ona la fun loruko baba omo atemo Jesu oluwa wa.

0: Live from the heart of Akure, this is Glow 99.1 FM.
1: Lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí ìdí nìyí tí kan ní Glow 99.1 FM ìjàpọ̀ Estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
2: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
1: Lábala lábala lètò yìí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbó ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
2: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
1: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nu lọ́rọ̀ láàrin ìlú ńbẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
2: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
1: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọkájọ bójútó àwùjọ wa lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ.
2: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná sì yàtọ̀ sí tọ̀la.

0: òun ni alágbára.
1: Èyí ni ìjọ Christ Apostolic Church ilé àṣeyọrí. Tí ń pè gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ Ọlọ́run ní ìkànnì Grow 99.1 FM ìjápọ̀ nílùú Àkúrẹ́ ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago mẹ́ta àbọ̀ títí di aago mẹ́rin ọ̀sán lórí ètò àṣeyọrí ni tèmi pẹ̀lú Wòlíì J. A. Fàlàyé bàbá àṣeyọrí. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìsìn ọ̀sẹ̀ṣẹ̀ wa ẹ̀kọ́ Bíbélì ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday láti aago márùn-ún ìrọ̀lẹ́ títí di aago méje alẹ́. Ìpàdé pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ní ọjọ́ Àlàmísì Thursday láago márùn-ún ìrọ̀lẹ́ títí di aago méje alẹ́ ní Second Gate ìjọ mímọ́ CAC ilé àṣeyọrí. Ẹ tún lè darapọ̀ mọ́ wa ní ọjọ́ rú Wednesday láago mẹ́sàn-án òwúrọ̀ títí di aago méjìlá ní orí òkè àṣeyọrí èyí tó kalẹ̀ sí Edu Village Quarry Stonework ní òpópónà Ṣàṣà. Jésù ni Olúwa.

ẹsẹ̀ tó fi tẹ̀lẹ̀ fún ọmọ rẹ ò ní yẹ. Tí kìnìún bá lè máa dúra múramù láti fògo fọlọ́run mélòó mélòó ni àwọn ẹ̀dá ọwọ́ rẹ̀. Ọba mi kankankankankan tí ojú kìkan kò láfiwé kò láfijọ́. Àdùbúlé atújí ọrẹ ọ̀fẹ́ ńlá mà ni olùfẹ́. Èmi mọ̀ wípé ọmọ rẹ ọwọ́ rẹ méjì lókè alẹ́lúyà ní kẹ́ ẹ yá ké o. Àdúrà ìdílé ló gbé mi débi òpasọ fákẹ́yẹ mọ́ni bàbá alábíyamọ́ ni mò ń jẹ́. Bólúwá ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ ọlọ́run gbọ́ wọn ní fọmọ fòró rẹ. Màmá lóòótọ́ lóòótọ́ tá a bá máa bára wa sòótọ́ pẹ̀lú bíbù kátà ṣe ń wọ̀yàn lọ́rùn yìí. Ìrànlọ́wọ́ ọlọ́run nìkan ló gbà láti fi kọ́ ilé. Ṣé nǹkan tí àwọn ọmọ wa máa jẹ ni ká sọ ni? Tàbí ṣé owó ilé tí à ń san ni ká sọ ni? Tàbí ṣé owó ọkọ̀ ojoojúmọ́ ni ká sọ ni? Ẹni tó tún ń gbowó gidi tó dẹ̀ kó àwọn mọ̀lẹ́bí bíi mẹ́ẹ̀ẹ́dógún sọ́dọ̀ tó bá máa san school fees gbogbo àwọn tó kó sọ́dọ̀ tán. Ká tó ṣẹ́jú pẹ́rẹ́ òǹgá ti di ẹni tó nílò ìrànlọ́wọ́. Ó ṣàlàyé gbogbo kinní fún ọ kó bá lè mọ̀ wípé àti dìde ẹ̀dá láyé ó nílò ìrànlọ́wọ́ Ọlọ́run. Màmá rẹ́rẹ́rẹ́ tó ní fún ọmọ rẹ yẹn ó nílò ìrànlọ́wọ́ Ọlọ́run láti fi wá sí ìmúṣẹ. Bàbá ibi tó ṣe lọ sí jìnnà ò lè máa dánìkan rìnrìn àjò ọ̀hún. Gbogbo wọn la mọ̀ wípé tí ẹ̀rù bá ti pọ̀jù lórí kẹ́tẹ́kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ò lè sáré. Àwọn kan wò ó yẹ ká ti débi tí wọ́n lọ ṣùgbọ́n ẹrù orí wọn ni ò jẹ́ sáré. Bẹ́ẹ̀ dẹ̀ ni ọjọ́ orí wọn ń ké fún eré sísá. Ẹrù orí wọn ń jẹ́ kí ìrìn àjò tó yẹ kó jẹ́ ogójì ọjọ́ padà jẹ́ ogójì ọdún. Lọ́dún mò ń sọ̀rọ̀ nípa ẹrù tó ń wọ ẹ̀dá lọ́rùn. Lọ́dún mò ń sọ̀rọ̀ nípa àdágbé àdásọ. Màmá mò ń sọ̀rọ̀ nípa àdánìkànṣayé. Màmá dúpẹ́ orí ọmọ ìran lọ sí ilé ìwé ó dẹ̀ gírádúrétì láyọ̀. Ó tún ran lọ kó lọ kọ́ sí adúpẹ́ ó ti ṣe freedom. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú ìkòyọ nínú ìṣúná owó ọmọ náà. Ọmọ òun tó yẹ kó ti dá wà láyé tiẹ̀ tó jẹ́ wípé òun ló yẹ kó máa rìn lọ́wọ́. Òun lọ́dún kó ẹrù àti bùkátà wá bá ọ. Ó wá wọ̀ lójoojúmọ́ pé ọjọ́ wo lẹrù yìí máa tó fún yẹ. Tó bá gbàgbọ́ nínú ọ̀rọ̀ ẹnu wòlíì rẹ òní ni o. Nítorí ẹrù ebede ọdọ́mù tó ń bọ́ọ̀gọ̀ rẹ̀ nìyẹn padà fún yẹ ẹrù tiẹ náà máa fún yẹ. Ó kò sárí fàtì ẹrù rẹ padà fún yẹ ẹrù náà máa fún yẹ. Ẹrù Jákọ́bù fún yẹ lọ́jọ́ ọgbọ́n rẹ̀ nígbà tí ọmọ rẹ̀ bẹ́ẹ̀ síbọ̀ ẹrù rẹ náà máa fún yẹ. Ó ti tú àkókò ọ̀dáṣayé rẹ mọ́. Àdágbé àdásọ ọdọ́pin nínú lẹ́yẹ. Ká máa ká igi àjàlọ́gànjọ́ rọ ọdọ́pin. Kálẹ́ ni ní mọ̀sán kan máa ràn yàn lọ́wọ́ ọdọ́pin. Bẹ́ẹ̀ ọmọ mọ̀ jẹ́ mọ́ sòótọ́ ọ̀rọ̀. Iṣẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run láti sọ nǹkan tí wọ́n rò pé kò ṣeéṣe di ṣíṣe. Kì í wá jẹ pé kó di ṣíṣe nìkan ṣùgbọ́n kó di ṣíṣe nínú ìrọ̀rùn. Màmá tí Ọlọ́run ò bá ti ràn yàn lọ́wọ́ kò sẹ́ni tó lè ràn yàn lọ́wọ́. Ìwọ náà gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ọmọ kan wá iṣẹ́ lójú méjèèjì. Àbálù àbábọ̀ ó pàdé arákùnrin kan. Arákùnrin yẹn sọ fún pé tó bá jẹ́ nípa ti ṣe kó gbàgbé ẹ̀kọ́ ò ní iṣẹ́ fún. Arákùnrin yẹn wá sọ fún ọmọ tó wá ṣe pé ìwọ ṣáàjì wá fún ìtẹ́jú ní aago mẹ́jọ ní ọjọ́ Monday. Arákùnrin yẹn sọ wípé òun ti bá gbogbo àwọn tó wà níbẹ̀ sọ̀rọ̀ tiẹ́ ni pé kò ṣe interview. Kíákíá kí aago mẹ́rin tó lù lọ́mọ ẹtì jípọ̀ ń lọ sí interview. Gbogbo nǹkan tó nílò láti múra fún interview ló ti ṣe. Ọmọ tó ń wá iṣẹ́ yẹn kàní kó wọ́n jòkó sórí sí àfún ìṣẹ́jú méjì. Kó tó ṣẹ́jú pé nígbà tó máa lajú 11 o'clock ti lù. Lọ́mọ wọn káwọ́ sórí pé ha iṣẹ́ ti lọ. Màmá lóòótọ́ lóòótọ́ ènìyàn gbà láti ran ọmọkùnrin tó ń wá iṣẹ́ yẹn lọ́wọ́. Ṣùgbọ́n ìbéèrè tó yẹ ká máa bèrè ni pé ṣé Ọlọ́run náà gbà láti ràn lọ́wọ́. Asán ni gbìyànjú àdá tí Ọlọ́run ò bá dá sí. Màmá mo ti tẹnumọ wípé bùkátà orí rẹ yìí ó nílò ìrànlọ́wọ́ Ọlọ́run. Lórí ọmọ tó kẹ̀yìn sí ọyọ́ nílò ìrànlọ́wọ́ Ọlọ́run. Lórí ọmọ tó ń dá nìkan tó yọ nílò ìrànlọ́wọ́ Ọlọ́run. Màmá tó ń dá nìkan tó mọ̀ yìí. Lọ́jọ́ tí bàbá lọ gbogbo ẹbí ṣèlérí pé wọ́n máa rìn lọ́wọ́. Ṣé ọ̀dẹ̀ ti rí wọn àní ìrànlọ́wọ́ Ọlọ́run ló nílò. Ó ń dẹ̀ ní ìrànlọ́wọ́ Ọlọ́run tó ń wá kíákíá. Kì í ṣe ìrànlọ́wọ́ tó máa ń dúró kí ìyẹ́ ó yí orúkọ ènìyàn padà kó tó wá. Kì í ṣe ìrànlọ́wọ́ tó máa ń wá nígbà tí ènìyàn bá dàgbà ju ọjọ́ orí rẹ̀ lọ. Wọ́n màmá pẹ́pẹ́ yẹn máa pọmọ lẹ́nìí ní Kọ́lá o. Tí màá dẹ̀ máa fún gbogbo ènìyàn ní kọ́rọ̀ bùsáàdì tí mo mú wá láti kọ́fẹ́rẹ́sì lọ́fẹ̀ẹ́. Màmá tí ìrànlọ́wọ́ bá dìde ó sì lè kọ́ lẹ́kọ́dún tó parí. Ṣèbí ẹ̀rí ẹnìkan la gbọ́ lórí afẹ́fẹ́ lánàá tó ṣẹ̀ṣẹ̀ kó lọ ilé rẹ̀. Bíbélì wípé tó bá ní gbàgbọ́ bí kọ́rọ̀ mustard kò sọ ohun tí ò ní dáhùn sí ọ̀rọ̀ ẹnu rẹ̀. Afẹ́ dìdí pàṣẹ lẹ́nìí ní Kọ́lá pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Wípé kọdún ìtọ́ kásẹ̀ lé àwọn náà fẹ́ rí tiwa mú bẹ̀. Ṣé wọ́n jẹ́ gbàdúrà fún ọká tó pàdé ní Kọ́lá? Ọgbọ́n tí ènìyàn fi sí ìṣúná owó rẹ̀ tí ẹrù yóò fi fún yọ Ọlọ́run yóò fún ọ. Ìrànlọ́wọ́ tó máa gbé bùkátà mi Ọlọ́run yóò tún ràn sí ọ. Ìrànlọ́wọ́ amúnigbàgbé bùkátà yóò yọ sí ọ. Àdágbé àdásọ ọdọ́pin nínú ilé yìí. Ẹnìkan èèyàn kan ángẹ́lì kan yóò ran ayé rẹ lọ́wọ́. Ọ̀rọ̀ rẹ ò ní sún olóore. Bùkátà kò ní sọ di ẹlẹ́sìn ládùúgbò. Ìgbà tó bá ń dún tó ń dùn fún ọmọ rẹ ò ní di àwátì. Ìrànlọ́wọ́ Jésù ló sọ pé tẹrù dínlá ó yá ló gba ìrànlọ́wọ́ lẹ́ni. Ó pọ̀ sárífàtì lórí.
lọ́rẹ̀ lájà lọ́wọ́ wà á pàdé olùrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ Ọlọ́run ló gbé ẹjẹ́ àti àkàràká ìlájà mọ́lẹ̀ wà á pàdé ìrànlọ́wọ́ Ọlọ́run. Ìrànlọ́wọ́ Ọlọ́run ló fi mọ́nà bọ́ àwọn ọmọ Ísíráẹ̀lì ní aginjù wà á rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Jésù ọba ni gbẹ́rù ẹni yóò bá yín gbẹ́rù yẹn nínú ilé yìí. Níbi tí ìrànlọ́wọ́ ènìyàn ti pe olùgbàlà yóò ràn ẹ́ lọ́wọ́ o. Níbi tí ọmọ rẹ ò ti nírètí kankan rárá ìrànlọ́wọ́ ayọ̀sí wẹ́rẹ́. Ọlọ́run tó náwó rẹ̀ tó tẹ́ gbogbo àlàyé lọ́nù ìwé Sam yóò tẹ Ọlọ́run o. Ọwọ́ Ọlọ́run tí ò kúrú nù ìwé Àìsáyà yóò fà sókè dọ́rù aláàánú rẹ̀. Ọlọ́run yóò fi sí ẹnìkan lọ́kàn láti ran ìwà àtọmọ rẹ lọ́wọ́. Ó tó àkókò bí Sam ṣe wí ẹnìkan ara ayé rẹ lọ́wọ́. Ìrànlọ́wọ́ tí ó mú kẹ́nu ìwọ náà gbọ̀rọ̀ ó yẹ gbà á lẹ́ni o. Òòrùn dúró ní ajá lónìí ogun ayé rẹ dúró lẹ́ni. Bọ́ ilé ìdáadáa kò ní bọ́ sórí kó tó dà fún ìwà àtọmọ rẹ. Olóore máa dá àmọ́ tọmọtọmọ. Ẹni Ẹ́síkì bá súre fún lọ́gbọ̀gbọ̀ lọ ó yẹ gba ògo lẹ́ni o. Ó yẹ gba ire lẹ́ni. Ẹrù ayé rẹ ẹrù orí rẹ ó máa fúyẹ́ o. Ògo ọmọ rẹ nínú ayanra ayé ó yẹ kó jáde. Àsáyé 59:5 ìjà káríwò ní di olóore rẹ mọ́lẹ̀. Àti ìjà àti mú tó dẹrù yóò yá Ọlọ́run kó gbé fúyẹ́. Àsáyé 141 okùn ayé kò ní kó olóore rẹ lẹ́sẹ̀. Bùkátà kò ní gba ìrìn àjò ayọ̀ lẹ́sẹ̀ rẹ o. Ògo òwúrọ̀ ọmọ rẹ yóò dọ̀sán. Ògo ọ̀sán yóò dalẹ̀. Ogun tó rẹ́yìn àwọn bàbá ńlá wa kò ní rẹ́yìn wa. Àdágbé àdásọ̀ tí ìyá là kọjá lóko Yéṣà ní là kọjá. Àyàn ọmọ ọmọ rẹ kò ní ṣiṣẹ́ lábẹ́ ìpè. Àfẹ̀tàbánijẹ́ kò ní lé ọmọ rẹ kúrò láyé. Ayé ò ní fowó gbògbó lọ́wọ́ ọmọ rẹ. Ayé ò ní fẹ̀yìn ẹsẹ̀ tilẹ̀ kò ogó mọ́ ọmọ rẹ. Ayé ò ní ṣí kàlẹ́ndà ọmọ rẹ sí ògiri. Sàmí ẹlẹ́yìí ayé ò ní fògo ọmọ rẹ sanra. O ti rájọ ẹlẹ́wẹ̀ wá dúró gbáre rẹ màmá. Ojú kì í pẹ́ sí kí ṣe bálà ojú ò ní pọ̀ mọ́. Ayé ò ní lé ọ kúrò nídìí ẹrù rẹ tó jòkó tì nílé ọkọ̀. Ìròyìn ká àtijọ́ dópin nínú ilé yẹn o. Orin ayọ̀ máa búyọ nínú ilé yìí. Àjà ọmọ rẹ ò ní jìn. Ayé ò ní bomirin ìṣòro ọmọ rẹ. Iṣẹ́ ọjọ́ kẹfà kò ní bọ́mọ rẹ fa. Ó ní gbé ọmọ rẹ wọnú gbógun o. Ọmọ rẹ ò ní ṣe gángan kẹ́yìn ọjọ́ ayé rẹ̀. Àtẹ̀mí àtiwá ní farúgbó ara ṣọ̀fọ́ mọ̀. Bọ́ ilé yìí lórúkọ Jésù yín sí

0: ni Olorun ma bo gbe. Mo so di yawo Jesu leni yo ma toju re. Olorun to bo po sarifati yo bo o. Olorun ti so popo ni gbogbo agbaye yo ran yin lowo. Gbogbo kan ni mo fi sure fun ninu ilagun mo so pe oro yin ma dayo. Gbogbo ani ti o leyan ni ko ja mi eleyi loruko Jesu eniyan ma dide si oro re. Jesu Oluwa. Mama ninu awon eri ta gba lojo Sunday. Awon eyan meje ototo na po lo le won. Ikale gbo lori afefe lana eji ni aba gbe teni keji si nitori awon to yi fe ko lo le won ki December to de sipo to ba tin gbo ri ye iwo ma ni lokan wu pe ile re gangan lo ti sodun ah olorun ma tobi o
1: olorun baba labi omo
2: aye luwa
1: abi omo o
2: eni mo be ji omo o
1: o dupe fo olorun po olorun je a lo si site wa layo atalafia
2: ibo le le lo
1: mo lo si site wa akolonjo friday
3: e ko lo le
2: e ti ko lo le
1: hallelujah
2: awon iroyin ti mo n gbale ni ta lo fe ko lo le e bayi
3: emi e o
2: landlady
3: eh
2: tani po tenant ye ti suko nawo
3: emi re sir
2: ta lo ko le to tun fe ko si
3: emi re o
2: so be nikan wu pe mo ko lo le mi o
3: mo ko lo le mi o
0: o ja o eri la gbo yen je ma lo ko la o pe gbogbo awon ara le re po ya o bo le ri ko la gbadu ejaye leko lona AIT yen so fo olokada ko gbe lo si classic arena hall ago mẹsàn-án ni o wa ri re gba o ni yọrẹ ìrànlọwọ ni gbogbo ènìyàn máa dá lórí ara rẹ àti lórí àwọn ọmọ rẹ kò sì sẹni tó yọlẹ nítorí pé iyekíye la máa dá ìbá kéré ìbá pọ nítorí ojoojúmọ́ là ń gbé programu yìí káàkiri gbogbo ìlú rí wípé òfin ránṣẹ́ lẹ́ni yóò dára fún ọ ọlọ́run baba alábíyamọ o
2: ààyè ló wà
0: hallu ya o
4: hello hello prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
5: Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ́ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glo 99.1 FM ìjàpọ̀ àkúrẹ́ oníléeṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀já àjọṣe àjọṣe.

0: mọ́lẹ̀ tó sùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́ Àgbálẹ́tu.
1: Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbín òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsí ní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ Glow 99.1 FM Àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ.
2: You're tuned into Glow 99.1. Your own, the best in music. News. Entertainment.
3: It's not easy to be beautiful.
4: To practice my English.
2: And more. Broadcasting live from Accra City. This is GLOW 99.1. Always here, always on. Bringing you closer to the sounds you love. Stay

ìyẹn gẹgẹ bó ṣe wà lápá bẹ tó sì jẹ pé àwọn ẹgbẹ agbábọọlù lóríṣiríṣi tó tó bí ọgbọn lọ ṣe bẹ ti forúkọ ńlẹ àti bí ọjọ kọkànlá nínú oṣù tá a wà yìí ní àìdíjọ ló ṣe bẹẹ tó ti bẹrẹ ní pápá ìṣeré tó ń bẹ ní olú ìlú ìpínlẹ ondo ìyẹn nílùú àkúrẹ àkúrẹ township stadium nìyẹn

ṣe wà ń kalẹ̀ àwọn ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ ń yàjò yàjò àwọn tó mọ̀ ti fútẹ̀dọ̀ nípa ti aré ìdárayá láti orílẹ̀-èdè gẹ̀ẹ́sì lọ́nà bẹ́ ń kalẹ̀ báyìí láti ṣàwárí àwọn ògo tuntun ìyẹn bó ṣe máa jẹ́ ìyẹn lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn ẹ̀ẹ́gẹ́ wá ṣe báyìí láàárọ̀ yìí ẹ̀ ń bọ́ ni kí n tún yà sí darapọ̀ mọ́ wa yà wọ́n sí lórí ológorí afẹ́fẹ́ lórí ìkànnì glow 99.1 FM ló jẹ́ pé number one fún Alaye street ìjàpọ̀ estate ẹ̀yẹn nílò àkúrẹ́ ẹ̀ ń bẹ̀ gọ́gọ́ la ti ń já yín tán tá a ti ń gbé yín débẹ̀ ìyẹn lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn àwọn tó fẹ́ ṣojú orílẹ̀-èdè nàìjíríà nínú ìdíje ìyẹn ìdíje tí a fẹ̀ ṣẹ́kù bí òjò nìyẹn èyí tán pè ní africa boxing airlines tó jẹ́ pé àkọ́kọ́ rú ẹ̀ lé ìtú máa wáyé èyẹ ń bo ní orílẹ̀-èdè kenya ní nairobi tó ń jẹ́ pé ọjọ́ karùndínlógún èyàn sí ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù tá a wà yìí ìdíje máa wáyé ìyẹn ní orílẹ̀-èdè kenya gẹ́gẹ́ bá ṣe gbọ́ o iléeṣẹ́ ìjọba èyí tó ní ṣe pẹ̀lú aré ìdárayá ní orílẹ̀-èdè nàìjíríà ti fi ọ̀rọ̀ léde òní láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tá a wà yìí làwọn bíi mẹ́wàá náà ti gbé sóò láti bọ́dì àwọn afẹ̀ṣẹ́kù bí òjò bíi mẹ́wàá ọkùnrin márùn-ún obìnrin márùn-ún tí wọ́n ti gbé sóò láti bọ́dì wọ́n ti gbéra ìyẹn tó dìbò ìyẹn tó di orílẹ̀-èdè kenya nílùú nairobi ìyẹn nípa ti ìdíje ọ̀hún tó jẹ́ pé ọjọ́ karùndínlọ́gún nínú oṣù tá a wà yìí ni wọ́n ló máa gbéra sọ ìyẹn bó ṣe wà lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn ògbóǹtarìgì ìyẹn agbẹ́ chess ni ẹ ti mọ ọ̀nà kọ̀yà túndé ọ̀nà kọ̀yà ló ti fi nǹkan léde wípé ìdíje ìyẹn chess nínú oṣù tá a wà yìí gẹ́gẹ́ bó ṣe sọ ó lóun ṣetán láti ṣe agbátẹrù ìdíje ọ̀hún ìyẹn ní ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bó ṣe sọ onílà ìpínlẹ̀ jìnnà kó ṣì tó tẹ kó tó parí lòun ti gbé àwọn ìgbésẹ̀ láti rí pé ìdíje chess tó ń ṣàwárí àwọn ògo tuntun tó jẹ́ pé ìdíje ọ̀hún máa wáyé ìyẹn ní ìpínlẹ̀ èkó nínú oṣù tá a wà yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó fi léde èyí láàrin ọ̀sẹ̀ tá a wà yìí gọ́gọ́ nìyẹn ó yẹ pápápá nípa ti ìdíje ti volleyball àwọn bí olùkọ́ ni ìyẹn bíi márùn-ún la gbọ́ pé ó ti gba sabuké o wọ́n gba certificate lẹ́yìn òrẹ́yìn nígbà tó ń ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ ìyẹn nípa káàkọ́ ni ìyẹn bọ́ ṣe ń gbá ìyẹn volleyball àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bíi mẹ́rin la gbọ́ pé ó ṣe bẹ́ẹ̀ ti gba certificate gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ló jẹ́ pé àwọn àjọ tó ń bójútó volleyball ní orílẹ̀-èdè nàìjíríà tó fi léde ọjọ́ ìsinmi ni igbákejì ààrẹ fún àjọ ọ̀hún ló fi ọ̀rọ̀ léde gẹ́gẹ́ bóhun tó sọ green studio omisore ó ní àwọn olùkọ́ ni wọ̀nyí wọ́n ṣe bẹ́ẹ̀ ti gba ìdánilẹ́kọ̀ọ́ tó sì ṣe ìdánwò fún wọn tó sì pegedé ìyẹn nínú ìdánilẹ́kọ̀ọ́ lè tó yẹ pé ó wáyé láìpẹ́ yìí ìyẹn ní orílẹ̀-èdè gambia tó sì jẹ́ pé wọ́n tún ṣe ìdánwò onítorí ìdí èyí wọ́n ti gbá sáfúkẹ́ wípé wọ́n kójú òṣùwọ̀n láti máa jẹ́ olùkọ́ni ìyẹn fún àwọn èèyàn nípa ti ìdíje ti volleyball ìyẹn lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn àwọn àjọ kan ìyẹn ní ìpínlẹ̀ èkó wọ́n ti gbé ìdíje kan kalẹ̀ ìyẹn nípa ti àwọn awa kẹ̀kẹ́ nìyẹn ìdíje àwọn awa kẹ̀kẹ́ léyìí tó ń sọ pé iléeṣẹ́ kan léyìí tó ṣe agbátẹrù ẹ̀ ìyẹn lápá bẹ̀ wọ́n ní wọ́n fẹ́ ṣe eléyìí láti rí pé ìdíje àwọn tó ń wa kẹ̀kẹ́ kó bá a lè ṣe bẹ́ẹ̀ kó pegedé sí ni ìyẹn ní orílẹ̀-èdè nàìjíríà àti ní ìpínlẹ̀ èkó

ìṣeré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Tọ́ni Taiwo Awoniyi ti rà, èèyàn fún àwọn agbábọ́ọ̀lù àwọn ọmọ kékèké. Ó jẹ́ pé díẹ̀ ló kù, ìyẹn kó tó irínwó, ìyẹn ní ìpínlẹ̀ Kwara lábẹ́ ètò kan. Tó jẹ́ ó pé ìyẹn Taiwo Awoniyi tán ló gbé kalẹ̀ láti fi ṣàwárí àwọn ògo tuntun. Ìyẹn ní padì bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ìyẹn ní ìpínlẹ̀ Kwara. Láìpẹ́ yìí, níbi tó jẹ́ pé àwọn èèyàn lọ ti pín àwọn ohun èlò yìí ìyẹn fún àwọn agbábọ́ọ̀lù òní lábẹ́ èèyàn tó jẹ́ bí alága nípa ti aré ìdárayá tó ń ṣàkóso ìyẹn aré ìdárayá ìyẹn ní ìpínlẹ̀ ìyẹn Kwara. Òun náà bẹ́ ń kalẹ̀ tó sì gborí ìyìn ìyẹn fún Taiwo Awoniyi. Ọ̀gbẹ́ni Bọ́lá Kalẹ́ Mọ́gàjì ló jẹ́ alága ìyẹn fún iléeṣẹ́ ìjọba tó rí fún aré ìdárayá ìyẹn ní ìpínlẹ̀ Kwara. Òun náà bẹ́ ń kalẹ̀ tó gborí ìyìn ìyẹn fún agbọ́wájú ni fún orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn ní ipa ribiribi tí ó kó láti rí pé ìtẹ̀síwájú bá aré ìdárayá pàápàá jùlọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn ní ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bó ṣe wà lápá ibẹ̀ gangan nìyẹn.

0: iyen taiwa woni igbe ni ipinle kwara yi bawo lo se ma ri na to ba pe opolopo awon to n gba ball alafese gba bi to n kopa na ridaraya lo n gba awon igbese won yi se ridaraya ko ni se ko ni gaju we ko se wa lo se ijoba ni ko le ka finle fun ni abe ka finle fun awon ladani ati awon na to na ti ran lowo ninu ti are idaraya
1: emotis ati sono ri na lori eto yi na pe awon tolorun ba ti bukun fun to je pe won ti ri jaje ni agbo ere daraya iyen ball alafese gba na kawon na ti e wale na kan wa se nkan kan sile tori pe kini nigba tawon na wa ni odo leje na tawon to wa oke na tan ba safe ti won ba sawari awon na awon na le debi ti awon na de yen na nkan ti tawon wo ni isin ri pe nkan to da ni a de ri pe awon kokan na tan ba tele ru nkan be na tan ba ri pe awon na ti e wale awon na wa se nkan fun awon odo to ate pe won lojo la awon na ma mo pe awon na ti e ni reti pe awon le debi ti awon si mede awon le debi ti awon ko tayen de na ba wale na tan wa se kan bayen na a ri pe a je nkan iwuri fa awon to se n gba bolu na
0: ja wa wo na ni pe londo a ri pe laipe gbogbo na la tin soro pe ebi papa isiri yen Akure Township Stadium odo mi mo gba to wo dibe last na mi mo pa mi mo ebo se ri iwoye be si wi pe o ku die ka to a ri pe laipe yi to je pe eni to je bi alaga nipa ti ari idaraya bo te pe a tin gbiyanju mo pe laipe laijina bo te pe mi fe ko je ko ni mi we mi fe lati gbe won wa to n debe ko ti ju bi osu melo kan lo to ni won te ko se pade pe lawon to te ni to awon to n korin ari idaraya be lati ko da pe won fe o da pe won fe ni se se die sugbon leyin boya lo so ipo osu meji sa ari pe won ti sa awon to san bi kokan iwo ni volleyball court handball court ati basketball lori sise iyen ninu papa ṣeré ti ìpínlẹ̀ Ondo kí làwọn kùdẹ̀kudẹ̀ tó rò pé a ti sọ̀rọ̀ iná rí o tó rò pé bóyá ó ń débá eré ìdárayá ní ìpínlẹ̀ Ondo wo báyìí a ti ń lo sáà méjì lọ bí a sáà ẹlẹ́kẹta là ń lò lọ́wọ́ nínú ìdíje ti NNL tí ọba láǹfààní láti gba ara àwọn èèyàn níyànjú tó jẹ́ bí chairman sport council àbí commissioner ìyẹn ọmọyọ fún mi ìmọ̀ràn mo lóhun lọ́wọ́ gbà wọ́n nípa ti eré ìdárayá generally ní ìpínlẹ̀ Ondo.
1: Iṣẹ́ ìbàjẹ́ Sunshine Stars gbogbo àwọn tá a ní ní ìpínlẹ̀ yìí àtiwantiwa ní àbúdọ̀ máa wòran kí àwọn kan báyìí kó máa bàjẹ́ lọ bí ìparí oṣù tó lọ ni mo ní àǹfààní àti lọ sí stadium mo wá lọ síbi swimming pool yẹn mo rí pé iṣẹ́ tó dáńtọ́ iṣẹ́ tó ṣe gbòógì.
0: Mo dàgbé gbà tí máa díbẹ̀ ọládé méjì àbí bọ́lá ẹ̀ ló máa tó kọ́ torí kò tí lè rò pé ìlò tó ṣù méjì là ń gbọ́ pọ́n láwọn kọ̀ǹtà tọkùnrin padà pọ́n padà pé iṣẹ́ tó ń ṣe fẹ́ ṣe dọ́nà wa tẹ̀síwájú.
1: Mo rí pé wọ́n ti ṣe àtúnṣe tó dá sí ibi swimming pool wa.
0: Pitch wa wa ń kọ́.
1: Ìyẹn náà iṣẹ́ náà ń lọ náà ní dẹ́dẹ̀ẹ́dẹ́ náà ni wọ́n ṣe àrípé láìpẹ́ bí ọ̀sẹ̀ tó kọjá báyìí ni wọ́n ti ṣe àwọn court kọ̀ọ̀kan àwọn volleyball court àwọn basketball ìyẹn máa jẹ́ káwọn tó ń ṣe eré ìdárayá yẹn kí wọ́n lè rí ibi ti train dáadáa àkíyè pé wọ́n wá dé bí àwọn competition wa rí pé àwọn ò láǹfààní àti ṣe dáadáa ṣùgbọ́n tó bá rí ibi ti train dáadáa wọ́n rí pé ok o same standard tí bẹ́ẹ̀ náà bá náà ni ẹbí àwọn training pitch wa náà ò máa ní bíbí mo rí pé díẹ̀díẹ̀ ni pé ó dàbí pé àwọn tó wà ní ìgbọ̀n náà pé wọ́n ń gbọ́ nǹkan tá à ń sọ pé wọ́n ti ń ṣe àtúnṣe sí nǹkan tá à ń sọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kán gbìyànjú àti dá ìyẹn ikọ̀ Sunshine Star padà síbi tó yẹ ká wà kì í ṣe ibi tó yẹ ká wà nìyẹn kì í ṣe NNL ló yẹ ká wà.
0: bọ̀ tánika débìlì náà tánika débìlì ṣé ká sọ pé àwọn ṣé ó tánika débìlì ni ṣé sport council ni àbí commissioner àbí báwo ni tó yẹ pé a ti ń lo sáàlẹ̀ kẹta kọ́ lánàá lọ báyìí.
1: Ìkejì láwà báyìí.
0: Ẹlẹ́kẹta a ti lo sáà méjì sẹ́ẹ̀. A ti lo sáà méjì ni anyway bóyá àpò yá ti lo sáà méjì mi wà mọ́lẹ̀ wọ́n fẹ́ dàbẹ́ ní pẹ́lẹ́kẹta lánàá lọ. Tánika Adébìlú ṣé Osfa ni ṣé kọmíṣọ́nà ni torí àgbáyé kọmíṣọ́nà débi àwọn àti expect pé wọ́n ti wá jẹ́ bí ọ̀dọ́ pé ó yẹ kí wọ́n lè ṣe kínní àbí sport council ni Adébìlú. Torí àrà kan tó mú tó tiẹ̀ kọ́kọ́ mú kí a kọ́kọ́ dìmú ti ń gbà yẹn gbà ta ló ń gbá hòmù wa ni rẹmọ a fẹ pàdé rẹmọ a lọ máa bá rẹmọ nílé wọn ó dàbí ọrọ kọmọrọọsì ní báyìí home and away wọn tó ń gbà ní ẹwàá rò pé wọn fẹ ṣùgbọ́n àlọ́ fẹ́ jáwé olúborí àtúwọ́ọ̀sì wọn bá gbá òmì yẹn kọmọrọọsì mò ń sọ
1: ilé wa náà wà
0: bá lè fẹ́ ṣe.
1: Tí n bá ní kí n wo gbogbo ẹ̀ka iná ló ní iṣẹ́ ṣe nínú ìdàgbàsókè bọ́lá aláfẹsẹ̀gbà ní ìpínlẹ̀ Ondo ṣùgbọ́n wọ́n sọ pé tí ò bá sí owó gbogbo àwọn iṣẹ́ iná pípé bí a kàn fẹnu ṣe ni tíjọba ò bá tí wọ́n lẹ́yìn tíjọba ò bá fún wọn
0: lówó. Àwọn àna bọ́jẹ́tì ṣé wọ́n ní ṣe bọ́jẹ́tì ni ṣé mínísítì kọ́ ló máa ní bọ́jẹ́tì àti bí abi government agency.
1: Tí ò bá sówó àti ṣàwọn àtúnṣe síbì kọ̀ọ̀kan ẹ rí pé iṣẹ́ yẹn a kàn máa wọ́ ni kò ní tètè.

0: ti dagba akun tete rin dada ni woye temi ti joba ipinle ondo ba se nkan to ye ko se ton ma fun won lowo awon bi to ye kan tun se awon player to ye kan sowo won fun e mo awon ton je lowo ton sowo won fe pe awon gan
1: ah me ko ma de pe awon ti o ti e gba ball e ma fi sese lo wa fa nkan sibe won gbo osu
0: eh eh awon
1: ko ori an gbo to ko lo njo be la bele pe awon kan gba ball bo elomi an fi abure wole
0: tori pe mo ti me
1: ru o bayi to je pe to je ti luku de to le gba ball mo wa foruko wole wa ni ko
0: won do se ba fe be mu bi kan
1: e won fo se lu si anyway ye lo bere e ja te waju be la ro yi e je nte waju eyan papapa iyan nipa ti awon ifosowonse papa julo iyan ko mese yo iyan fun idije ti olympic iyan ti awon olobirin to je ko ma waye loni orile ede nigeria to ba di bi ago merin awon ati commonwealth won je ma gbona wo do ara won se gbagbe wi pe ifosowonse akoko akoko sana wole o bo ti je pe ipe orile ede nigeria ni ipinle ogun lo tin gba ifosowonse iyan lapa be ma binu awon to npe wa e je ase menu ba won royin to won be ina ka to lanfa lati ma gba ipe laaro Ethiopia ati Rwanda ipade dagomeji Tanzania ati Botswana ipade dagomeji Zimbabwe ati Malawi agomeji ni fosun won se ma waye Equatorial Guinea ati Burkina Faso ipade dagometa Ghana ati Mauritius agomeri ni o South Africa ati Madagascar ipade dagomaro Zambia ati Uganda lo je pe agomaro iyan ifosun won se ti awon olobirin iyan igbaradi ko mese yo gogo ni ye iyan fun idije ti Olympic iyan bo se wa lapa be Ivory Coast ati DR Congo ale oni niyan Senegal ati Tunisia awon ojo ma gbe na ojo ara o ya papapa ibi ta tun ma menuba iyan lapa be idije UEFA Champions League o ma sibe tu wole de iyan lapa be gogo niyan loni Lens ati Sporting irole ni awon ojo ma gbe na ojo ara won Saba Baku pelu Slavia Prague ipade di role ni Arsenal ati Lille ni orile de France gogo ni yen ago mejo la won jo ma tuna oju ara won Athletic Madrid gege ba ye so lekan ni e pe awon ati Manchester United won jo ma tuna oju ara won lapa re Athletic Madrid lo nbele Galatasaray Barcelona ma gbera mboloda odili awon gala lodo awon Victor Osimhen lapa be gogo ni yen Club Brugge ati Inter ago mejo na won jo ma tuna oju ara won PSV pelu RB Leipzig ipade da ago mejo Bayern pelu Viking ipade da ago mejo Napoli ati Villarreal ta lo ma sifila lori ara won to ba da ago mejo iyen lale oni iyen bo si ma wa lapa be gogo ni yen o ya papapa e je menu ba won ifose won se to je ko se be to wa lana Sevilla ati Levante o mi no bara won ta meta si meta ni Syria a Udinese ati Torino Udinese won ka won lese lo ile Torino lana leji sayo kan ni Venezia pelu Atalanta meta sayo kan lo bade o iyen gege bo se wa lapa re iyen lana o te je pe Atalanta won gba ewe pupa won gba red card ṣugbọn won tun sana wole won jeun lo won fe yin memu iyen lapa be gogo niyen lana Coventry ati Newcastle Coventry lo benle Coventry gbori yo iyen kuro ni agba mi relegation o ti e je pe ifose won se o ti debi kankan iyen gege bo se wa lapa be merin sayo kan ni Coventry no sa won ara bi iyen Newcastle ni to lo ka won mole iyen lapa be lana abasi ni ka wo bo se wa lapa be Coventry n be ni iyen ipo kerin la bayi pelu 6 points bó ti ẹ̀ jẹ́ pé ìtàn jáwé olúborí lánàá òun ló kó wọn yọ 3 points náà ti ń yí tẹ́lẹ̀ ló jẹ́ pé wọ́n jọ ń gbé relegation àwọn àti Fulham Tottenham Bournemouth wọ́n jọ ń ṣeré ń ṣàlẹ̀ pẹ̀pẹ̀ yẹn lórí tábìlì ṣùgbọ́n lọ́wọ́ ta wà yìí ìgbà tán ṣá 3 points lánàá wọ́n ti gbéra pa àwọn náà ti wà ní ipò ìyẹn kẹrìnlá ìyẹn lórí tábìlì Man City ló ṣì ń bẹ lórí òkè téńté Arsenal náà ló ń gbà tẹ̀lé Brighton nípa ló ń bẹ ipò kẹta Brentford ipò kẹrin Everton ipò karùn-ún Chelsea àwọn kòkó aró nìyẹn àwọn náà jẹun lọ ní weekend tá a lò tán yìí ló jẹ́ pé ipò kẹfà làwọn jí Leeds United ipò kéje ni ẹ já kúrò lápá bẹ yẹn pàṣẹ ò kọrin bẹ yẹn mọ ẹ ja wo iyen nipa ti awon ifosan tete pe o ma wa ire ni papa jole ni di party DJ ti UEFA Champions League awon ifosan mo se wo lowo pe o ma lo o ma le don don iyen ni apa be la awon ifosan to ani pe Madrid ati Man U Arsenal ati Lille Galatasaray ati Barcelona abi Villarreal ati Napoli awon ifosan mo se lowo pe o sese iyen ki ko ko le iyen ni ale oni
0: ninu gbogbo fesemose oni fesemose ti mo ri pe o ma ri ba kan ni fesemose laarin Atletico Madrid ati iyen Manchester United ile ni Atletico Madrid wa iko Man United alo ba on lalejo
1: de ri pe ti ma you want inform lowo ta wa ni
0: nkan ti mo fe pe Man United yi bayi se lo sa se kokokoko
1: bi asa te kotoko la to ile di Ghana bi
0: a ri pe ese Carrick gan ese gan ti mi ni inu iko Man United a de tun ri pe ile ni won fe lo ba Atletico Madrid pe boyo wa nle abi o wa ni oketa iyan ti e ni se ninu ballu ba sugbon ta ba ni ka wo form tan meji wa a ri pe owa Atletico Madrid si wa loke die ju iko Manchester United lo emi o ri pe iko Man United pe o lo ba Atletico Madrid nle pe o lo na mo nle mo ri pe ninu fe se won se o se se ko pare si omi abi ki iko Atletico Madrid ki o bo ri fe se won se bakan na ni game Arsenal ati Lille mi o ri pe je ko le ko je ko je nkan to ma le fun iko Arsenal mo pe ni sa to koja ari bon se se ninu Champions League pe gbogbo awon fe se won se won na ri pe won bori a de ri pe fe se won se oni na ko ye ko le fun iko Arsenal mo ri pe won ja wulu bori ninu fe se won se oni bakan na ni ko Galatasaray ati Barcelona ari pe fe se won se na ari ba kan ari pe o si member o si pada sinu iko Galatasaray sugbon bo si pada na eyan o tumo si pe boya won ko fe da gbogbo egba mo ri pe fe se won se yin
1: bo so se ki Galatasaray ki won no Barcelona abi bawo na abi o se se confirm run le ara won
0: mi o ti le fi be so pe ma bori Barcelona tori pe ta ba wo form ti Barcelona gbe lo ni sari won kinayan ni meji bi meta bi merin na ko le yan lowo awon ton gbe ti bi kan
1: pe eton gba keyin na ele ti eniyan okay meta so do no Getafe so Sevilla no meta se yo kan awon bi are sister attend technology ye lo ti e funi lai se basketball 7-2
0: won kin na yan bi meji ba ni
1: sari won fe yin me mo find out no alu sire no fi won se marun se yo kan
0: so mo ri pe fe se won se ni Barcelona a je olubori ni ile Krasare loni an fe se won se ti mo re totun
1: okay pe Barcelona no okay won no Galatasaray mole
0: ben taban ka so pelu form tan meji wa bayi kan ti mo ri Viking ati Bayern Munich won kin fi Champions League sere won ko sowo Viking bi omo
1: awon lo ma wa nle
0: yan mo so le kan pe yan to mo se pe yan wa nle abi yan wa le
1: alu mole alu se ko se kan to le se Napoli ati Villarreal nkan ta lo ma si fila lori ara won
0: Villarreal ati Napoli a ri pe Villarreal to ma ti wa nle ni Champions League won ma fe sagidi ni ile ara won yen mo se ti bo se se ko pare si omi ninu fese won se awon fese won se Inter na ati Club Brugge na mo ri pe Inter ja wole bori ninu awon ninu fese won se loni
1: okay e ja wawo ye o gbe na te n gbo wa laaro lara awon oro ta ti menu ba abe fun yin laye daada ke pe wa laaro e wo le fe da si nipa ti awon ifose won se to ma wa le ni Arsenal pelu Lille ati nipa idagbasoke are daraya ni ipinle Ondo ati ni orile de Nigeria mo le ro poku die ka to e la pa be Galatasaray ati Barcelona alo ma fe yin memo Villarreal ati Napoli alo ma sifula lori ara won Athletic Madrid ati Manchester United won ma ka ma yu lo awon pe ifo so won so won akoko won la nfa ni won jawe olubori every man ye tu ma jawe olubori leni iyan ti mo pe bi asaba mba ko abi tele oruko awon club ton ko ba gbangba yin ago ilewo to wole agbara iyan fa awon tun gwa fun gba koko tele fi lanfani iyan lati fi dasi laaro yin lo ni 08055511110 eyan pe yen lekan si 08055511110 tabi 070 CC 77 1822 e ma gbagbe ma pe ali amo zuma yanzu e no ma down pe eni an fe lamo a o meni to fe ni ali amo zuma yanzu
2: e o meni to fe ni
1: e seun oruko yin bo le tin pe
2: Adeosun lo soro
1: e ku ojo meta baba mo le lo mo ro pe ti lo si saban ba ku ti lo si United Kingdom ni o pe da gburo yin kan
2: Oye wa loye me kuni o.
0: E si baba iko jo meta a dupe pa gbo yin laaro e seun.
2: A dupe lowo Olorun.
0: E seun.
2: Eh ni pati Barcelona le ni pelu Galatasaray. Eh mo mo pe o si me wa Galatasaray but yo ti wa lowo. Eh a se yin me mu lo.
0: Bi melo.
2: O kere ta no wa ni this. No wa ni 41.
0: Ai.
2: Oh,
0: yay! O tun mo se pe go mouse tun dada go mouse tun dada over 3.5 ti lo ni
2: so asna ati lili o ma tough due but mo go fun asna the asna win by 2-1 then
0: Villarreal
2: Atletico Madrid
0: okay Atletico Madrid ati Man U
2: my ball was a predict, you know, but Atletico Madrid. Okay, one, continue winning.
0: Yes, sir, Baba.
2: Thank you. God bless you.
0: Eme, Baba. Mini wa inti. Ali Amozu. Hey, inyelo, be, inyelo, be. Okay, me too, Ambi. Ali Amozu.
3: Hello, Baba.
0: Yes, sir. Olu Brazi, koni ye.
3: Awọn
0: dede awọn eyin ti Chelsea abi.
3: Bẹẹni tọkọtọkọ,
0: awọn world
3: champion. World champion.
0: Ayọ abi o bi ko te so iko bi o gbọ data.
3: World champion.
0: Si wala o digba te ba gba champion odun ka tun mo bi world champion leyin ka mo bi enu ni kon le kon ni sha eyin Chelsea we lenu elenu da.
3: Oh
0: yeah now. Give me the bed.
3: Abi
0: commissioner ni o koju asun to ni abi awon sport council. Ah, lo baton. Lo baton.
3: Ko se awa ta wa lodo se ta lati bo dada. Mo ko ja ni ni le ti do le jo ta ta mo jo do pe ni ari agri mo wa se wa wo. Se lo lo gugu e ma bi da ma bi da. Gugu wa ta paru paru ta igba ti ba gbon ta ba ni opo se. Ali Amonzo.
4: Eh ni apela bo a me to fere.
0: Eh awon sharp awon champion of cup wa niyan. Awon champion of cup wa. Ami ate you know. En se o tope power line.
4: E ku se na taro.
0: En se o.
4: Teri baba mi olu bread. Tori daddy mi ni won.
0: Okay.
4: O wo champion, wo champion agbori esi to sha se lo pe lato je.
0: Okay.
4: Ah, won ko je ki wo champion, wo champion lo ja tenu mo. Wo champion lo ja so league. E ja so ro wo champion, wo champion lato du o. Ah, baba mi olu bread.
0: Eni champion, conference gan se won logan. What up your go lo conference eh you saw our champions league what up your lo conference no eh you saw our champions
4: me baba mi baba so at your mo you let him know to love baba
0: oh yeah kilo ma sele leyin lari eyin ati lili eh awon ma
4: gbe ri lori asna eh a ma fe ni mebu leni
0: okay
4: because say status dey na npo gbe fun o ni bi baba mi olu branch ma fe support mi
0: okay
4: so won ma fi awon mo chelsea won je adu won se mo gba da do sigiri ni so eh go bi lagbara lo mo ma break e
0: oh ya na
4: so asna do ko lagbara lo
0: okay
4: a ma fe yin lemu
0: ko si wa la
4: 3-1
0: oh ya na
4: so se ri ori mayo nti e
0: ori o gbadi abi
4: wa se ni bayi olohun
0: okay I don't want say
4: ah won se mi
0: won we won go last match won
4: ni ati ko no de tun lo le ni bayi iya gidi na ma je leni bayi olo e ko ta nu won se mi o kere to ma je meta se ko leni
0: ah
4: Àwọn fifty players ni wọ́n tí ò fílẹ̀ lé ní gan an mọ́ náà ti ṣe mí. Wọ́n pẹ́ bẹ̀ kan látọ̀ gan wọn lè na ẹgbẹ́ tí kò tẹ́kọ̀ọ́ ìgbà tó pé. Ṣé o kí má yun kọ́ lọ.
5: Èyí tó ń gbá kọjá gan sì wà lára wọn tó ń gbádùn pẹ̀lú Tottenham. Ẹni.
4: Mo ní kí má yun jẹ ọkọ tó lọ wo aago mẹ́jọ kọjọ wo kọjọ. Torí wá wo bàtà fún ẹ pé tó.
5: Ẹ ṣe bàbí òní wáyé tì. Ali Amozo.
6: Ìnáfẹ́ lamọ.
5: Àwọn mẹ́tò ẹ ṣe orúkọ yín bọ́lẹ̀ tí ń pè.
6: Ẹgbẹ́ náà kú mi láti òkè pa.
5: Òkè láti òkè tó pa.
6: Ẹ kú ìdìbò.
5: A gbé ọmọ kalẹ̀ o.
6: Àwọ̀ yóò.
5: Alẹ́ bùra.
6: Yọ̀bá.
5: Ẹ kúlọ́bù wo lẹ́ ń sọ kúlọ́bù mo fẹ́ bẹ̀rẹ̀ wọ́n pé kúlọ́bù wo lẹ́ ń sọ ní ìkàlẹ̀ bọ̀ kò wá kúlọ́bù wo lẹ́ ń sọ̀pọ̀ sí gan. Arsenal tabọ́ lu bọ́ọ̀lù mọ́ kí ló máa ṣẹlẹ̀ lónìí.
6: Kò bẹ́ odílé ni.
5: Mi gbọ́.
6: Mo ní kò bẹ́ odílé ni a mọ̀nà wọn.
5: Òkè torí pọ̀ wọ́n yín káwọn líìlà àbí ká nípa àwọn míì ní báyìí wọ́n yóò ká má sì ti lọ wọ́n yóò ká àti kí Brighton
6: náà. Àmọ́ ni wọ́n.
5: Ọwọ́ lọ́wọ́ yóò ká òkè. Bí mélòó.
6: 2-0 ló máa bá dé.
5: 2-0.
6: Bẹ́ẹ̀ni. Dembélé dáhùn sí ti Osimhen pẹ̀lú Yamal yẹn.
5: Òkè.
6: Bẹ́ẹ̀ni wọ́n máa gbá tútù. Tútù máa bá dé.
5: Wọ́n lo Osimhen pẹ̀lú Yamal. Àwọn sọ pé Galatasaray àti Barcelona. So Osimhen àti Yamal ló fẹ́ gbá bọ́ọ̀lù. Gbèsèwàlà ẹ ṣe kóòtù mi ò rí wáyé tì mo kí bàmí olúwàṣẹgun ajibọlá ó dà pé àwọn ti Manchester United náà nìyẹn tí mo bí a máa yọ wọn náà bí àwọn máa lulẹ̀ lẹ́nu àlẹ́ o Ali Amozo. Ìyẹn ìyẹn òkè ó hángì ni bóyá àwọn kọ́ yẹn jálọ́ra wọn ni ẹja wá wò lónìí láwọn obìnrin wa Comoros àti ìyẹn Super Falcon wọ́n jọ máa gbéná ojú ara wọn kí ni ká máa retí.
7: Kò sí.
5: Kò sáni àní. Àwọn kọ́mọ̀rọ̀ náà máa kéré. Ṣé àwọn kọ́ ló ná Sudan 30-0 yẹn ni?
7: Ẹlẹgbẹ́ mẹgbẹ́.
5: Inú lè bí wọn lé ní kán padà yọ.
7: Kò sí nkankan tán. Tó wáyé pé inú ti bí wọn ni. Abala àgbèsè àkọ́kọ́ yẹn lẹ́yẹ̀ kan ti.
5: Kan ti.
7: Lónìí kò sí kárí pé a parí iṣẹ́ ta ti
5: bẹ̀rẹ̀ ni. Okay. Ali Amozo. Kò yé mi o. Bí a nẹ́tíwọ̀kì ni ìyẹn náà tú. Ali Amozo.
8: Ẹ ẹ máa kú ètò bàbá mi.
5: Ẹ ṣe mi ò ní wá yín tí orúkọ yín.
8: Táíwò ló ń bá yín sọ̀rọ̀ látàkùnrin.
5: Ẹ ṣe bàbá alátìlẹyìn.
8: Táíwò ló ń bá yín sọ̀rọ̀ látàkùnrin.
5: Ó yé mi mo ní club wọlé ń support.
8: Àwọn ti máa yùn ni.
5: Àwọn ti máa yùn ọwọ́ onídà gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ wọ́n lẹ tún máa jìyà lẹ́ni. Àjẹkù ìyá ni ó jẹ ẹni tí ò tó ní nà tó ń dènà dé ni. Mo fún yín item ni.
8: Ọjọ́ tó bá fi ropa máa jìyà. Ọjọ́ ni bí wọ́n ti wọ́n. Kẹ́kẹ́ ní kíní kan òye wọn àtẹ̀bẹ̀rẹ̀ líìgì ni o. Àwọn kan wà fẹ́ pé ìbẹ̀rẹ̀ líìgì náà bá ti jìyà. Wọ́n wá níta. Mo yẹ kí n ti mọ bí má yìí ṣe ń ṣe. Tó àwọn tó ń ṣe ìrètí bóyá torí mò ń gbọ́ sí ẹnìkan ń sọ lẹ́ẹ̀kan bóyá àwẹ́ kan ní Pawalẹ̀ àbí nǹkan kan pé àánú má yìí ń ṣe. Àánú Akẹ́rà ò ṣe é. Ṣé torí pé ó ṣe rọ́kú rí kéékèèké tó rí. Ó kù díẹ̀ ìyá wọn fẹ́ dé ìta tó máa ṣáàlù mi lórí afẹ́fẹ́ ó kù díẹ̀. Ẹ máa wọ ọgbọ̀n wálẹ̀ yìí o mo máa fẹ̀yìn mẹ́mu. Ó kéré jù mi ìwà wò máa rí bí ọ̀n bẹ̀. Ọkẹ́ ìnà ọmọ ilé.
5: Ọkẹ́ Arsenal ló fẹ́ gba Champions League ni.
8: Ní Champion
5: League.
8: Ó fi gbàgbá yín bá parẹ́ bóyá
5: ní League ní ìgbà padà. Ẹ̀yin kan ti no irọ́ òkè odò òkè sorry máa yìí mo fẹ́ sọ àbí máa yìí ló fẹ́ gba Champions League ni.
8: Máa kẹ́ ẹ̀ gbá aṣẹ ní coach ni aṣẹ ká ọmọ wa jẹ àwọn òṣè gbà.
5: Ṣé new coach ló ń gbà fún yàn ni? Ṣé ẹ̀mọ̀gbà Títúkẹ́ gbà fún Chelsea ni ìbí new coach ló jẹ́ Títúkẹ́ fi gbà fún gbà kò tẹ̀ ń score bọ́ọ̀tù kì í score bọ́ọ̀tù ẹyọ kan 1-0 ló máa ń gbangba ó dẹ̀ gbà fún
8: Chelsea. Tó tí mi ò tí lè ṣiṣẹ́ pẹ̀lú àwọn dáadáa wọ́n ṣe bẹ̀rẹ̀ ní òkú díẹ̀. Wọ àwọn tó ti wọ́n bẹ̀ẹ̀ tẹ́lẹ̀ kásẹ̀nà ti ẹ̀gbàgbé àṣẹ náà lè gba tí èmi ò láìkí ṣẹ́ẹ̀tì o. Èmi tí ṣẹ́ẹ̀tì gbára náà orí bùbú ó ní fùfú ẹ̀ ni. Ọmọ ìbàdàn jẹ́ kó sẹ́ẹ̀tì ìdánù gbogbo ọkọ̀ ṣe ń ṣàkọni.
5: Nínú ìfọsẹ̀wọnsẹ̀ ní kí ni ká máa retí ìyẹn láàrin nàìjíríà àti Comoros àbí àwọn náà lè gbẹ̀san tá ti kíní kan tó fún Sudan lámú àbí pé àwọn olórúkọ ṣeéṣe ìyẹn kan ṣe dáadáa ìyẹn lórí pápá lónìí. Àníṣe tí ìyẹn Michel Alozie tó ṣe tó yẹ pé òun kan ló kọ́kọ́ òun náà kàn ló ṣáálẹ̀ kejì yẹn sí ìfà tó tiẹ̀ tó wájú bìfọ́ lórí pápá àwọn èèyàn ó tiẹ̀ trend àwọn tó wà lórí X wọ́n á rí pé o compost e ni pe won national girlfriend kan wo lo ro pe se se kon fe yin me mu le ni kon jawe so bi iyen ninu fose won se won
0: ninu royin ti mo kalana akoni mo gbe won yen estin go fo ni ohun ni change awon to nlo ni gbesi akoko pe awon na ni won tun lo ninu fese won se oni ko ye ki kokomoros ko je nkan to ma ba wa le ru pe nitori pe ati na won ni abala akoko pe ah to ba tun di second leg yo ko bi akan to ma beru pe o se se kan come back pe bi akan to ma bori wa ko ye ko je nkan to ma le fun apapa ile wa na na wa ibe na ti gba igbon a first leg iyen igbesi akoko second leg na ide wa na ni wa ti gba so ko ye ko je nkan to ma le fun wa ni fese won se oni mo ri pe ko super falcons o bori komoros pelu ami ayo meta si odo
5: okay mi la pa meta sodo oya oya na

0: Ẹṣeun tẹ́ǹtẹ́ ti gbọ́ wá ọ̀rọ̀ àgbà tó ní ilẹ̀ ti gbọ́ látẹnu Kúnlé Adébáyọ̀. À ń tẹ̀wájú báyìí lórí ètò láwùjọ nìkànnì Glo 99.1 FM Ìjàpẹ́ ti Takúrẹ́. À jẹ́ kí a wá máa lọ sí abala nínú ìtàn. Kí ni ìtàn tòní tú wí? Kí ná fẹ́ràn wà létí? Ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́ dáadáa. Ẹ kú kalẹ̀ ètò láwùjọ ń tẹ̀síwájú.
1: Dédé àsìkò yìí ẹsì káàbọ̀ sí abala nínú ìtàn lónìí a ó rántí ọ̀kan lára àwọn ìṣẹ̀lẹ̀ pàtàkì nínú ìtàn ọrọ̀ ajé Nàìjíríà. Ìṣàwárí epo rọ̀bì. Ìṣàwárí epo bẹ̀rẹ̀ ní Nàìjíríà ní ọdún 1908 nígbà tí ilé iṣẹ́ kan láti òkè òkun Nigerian Bitumen Corporation bẹ̀rẹ̀ sí wá epo ní agbègbè tí a mọ̀ sí ìpínlẹ̀ Ondo lónìí, ṣùgbọ́n ogun àgbáyé kìíní dá iṣẹ́ náà dúró. Ní ọdún 1937 ilé-iṣẹ́ Shell Darcy tí wọ́n tún mọ̀ sí Shell BP gba òǹtẹ̀ láti tún bẹ̀rẹ̀ ṣíṣe àwárí epo káàkiri orílẹ̀-èdè. Ogun àgbáyé kejì tún dá iṣẹ́ náà dúró ṣùgbọ́n wọ́n padà bẹ̀rẹ̀ lẹ́yìn ogun náà. Lẹ́yìn ọ̀pọ̀ ìṣàwárí epo àti ọ̀pọ̀ ìgbìyànjú tó ń já sí pàbó, ní ọjọ́ 15 oṣù kínní ọdún 1956, Shell BP rí epo rọ̀bì ní ìwọ̀n tó pọ̀ ní olóìbírí ní agbègbè tí a mọ̀ sí ìpínlẹ̀ Bayelsa lónìí. Èyí ni ó bí bíbẹ̀rẹ̀ ilé-iṣẹ́ epo rọ̀bì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní ọdún méjì lẹ́yìn náà, ìyẹn ní ọdún 1958, Nàìjíríà ta epo rọ̀bì rẹ̀ àkọ́kọ́ jáde sí òkè òkun láti ìlú Port Harcourt. Iye epo tí wọ́n kọ́kọ́ rí jáde nígbà náà kò pọ̀, ṣùgbọ́n nígbà tó yá, ó bẹ̀rẹ̀ sí pọ̀ sí. Èyí sì mú kí ọ̀pọ̀ ilé-iṣẹ́ epo lágbàáyé wá sí Nàìjíríà. Ní ìbẹ̀rẹ̀ ọdún 1970, epo rọ̀bì di orísun owó tó tóbi jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà, tí ó sì gba ipò iṣẹ́ àgbẹ̀. Ní ọdún 1971, Nàìjíríà darapọ̀ mọ́ OPEC, èyí tí ó mú kí ó di orílẹ̀-èdè tó ní ipa tó lágbára sí nínú òwò epo lágbàáyé. Bí ó tilẹ̀ jẹ́ pé epo rọ̀bì mú ọrọ̀ àti àǹfààní ìdàgbàsókè wá sí orílẹ̀-èdè Nàìjíríà, ó tún mú àwọn ìṣòro míì dání bíi bíba àwọn agbègbè kan jẹ́ ní Niger State, jíjí epo, àríyànjiyàn lórí bí wọ́n ṣe ń pín èrè tó ń wọlé láti orí epo, àti bí orílẹ̀-èdè ṣe gbára lé epo rọ̀bì jù jẹ́ àwọn ìṣòro pàtàkì títí di òní. Bí a ṣe rántí ìtàn pàtàkì bí wọ́n ṣe ń rí epo rọ̀bì ní orílẹ̀-èdè Nàìjíríà, ń kọ́ wa pé bí a bá lo àwọn ohun àmúlò wa dáadáa, wọ́n lè mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè, ṣùgbọ́n bí a kò bá lò wọ́n bó ṣe yẹ, wọ́n lè di orísun ìṣòro míì. Abala nínú ìtàn kò ní jù báyìí lọ. Aminat Adékunle lorúkọ mi. Ètò láwùjọ ń tẹ̀síwájú.
2: Ẹ jẹ́ ká jọ sọ àsọyépọ̀.
3: Káwùjọ wa ó má ba bàjẹ́.

ẹ ṣeun ẹkáàbọ̀ padà láti abala nínú ìtàn wọn ti jẹ ká mọ bí epo rọbì ṣe di wíwárí ní nàìjíríà tó fi wá di tí kálukú wa báyìí tá à ń fún wọn mọ lọwọ tá a wà yìí ó wá di pé àtàwátà ní iléeṣẹ́ o kálukú wa náà ni à ń fara gbà lọwọ tá a wà yìí báyìí ọ̀run ìyàbọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan eléyìí sọ̀rọ̀ ìjọba kì í sọ̀rọ̀ àwọn aráàlú nìkan kálukú wa náà ni ọjọ́ kan gbọ̀ngbọ̀n ká mọ lọ báyìí sí abala bó ṣe ń lọ nígboro ayé.

0: ẹṣeun lónìí ọpọlọpọ àti ọkan òjọkan àwọn ìṣẹlẹ náà ni àtúnmọ wá sí etí ìgbọyín tá a fẹ mọ já yín sí níbo tí ń lọ ní gbòòrò ayé mo wà lé kí ló ṣe ọ báyìí dákun sí mi ò jẹ àtọ mo rí àwọn ìròyìn kan lójú òpó ayélujára àti àwọn èyí ti ń ṣẹlẹ̀ láwùjọ wa tí a ní kí a wá já yín sí ká sì sọ fún yín bó ti ń ṣẹlẹ̀ wọ́n fi sìnkú òfin mú dókítà kan ní nàìjíríà ta wà yìí kí ni ẹ̀sùn tí wọ́n kà sí lẹ́sẹ̀ wọ́n ní omi tí wọ́n fi wẹ ọmọ tuntun iná ní ta síta wọ́n ní ọwọ́ tẹ̀ ẹ́ ó ti wá di pé àwọn ń ṣe irú nǹkan báyìí láwọn tí a fọkàntán láwọn tí a ti gbọ́kànlé nípa ti ètò ìlera láti mọ dáàbò bo ẹ̀mí wa pé ó wá di pé àwọn náà la wá bá nídìí irúfẹ́ ìbàjẹ́ bí eléyìí kí dókítà kí ó gbẹ̀bí aláboyún tán kan bímọ ọ̀hún kan wẹ̀ ẹ́ kó sì mọ ta omi tí wọ́n fi wẹ ọmọ náà inú eré sinimá àgbéléwò láti mọ wòǹgbà náà pé bẹ́ẹ̀ irúfẹ́ rẹ̀ mọ́ ṣẹlẹ̀ ní lọ́kàn tàbí ká ní lérò pé irúfẹ́ rẹ̀ lè mọ ṣẹlẹ̀ ní sàkà ni wà àbí kí ni o ti rí sí eléyìí.
1: Ó ṣe ní láàánú ohun kí gbà sábẹ̀rẹ̀ ètò lẹ́ẹ̀kan mo sọ pé amọ̀ṣẹ́ tọ́pọ̀lọpọ̀ ń ṣe ṣùgbọ́n àmọ́ ọ̀nà tọ́pọ̀lọpọ̀ ń gbà tó fi ń rowó ọ̀nà àti jẹ́ àtẹlẹmọ ẹlòmíì kò pọ̀ mọ́ ọlọ́mọ lẹ́kún jayé ni nǹkan míì ni yóò sì máa fi bojú ẹlòmíì ẹjọ́ ń ta ọjà kan yóò sì máa dán tá máa ṣe gbá tá máa ṣe àwọn nǹkan tó ń lò àwọn nǹkan tó ń rà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abíbélì a máa pé ṣé kì í ṣòwò kan lájọ ń ṣe ni ọ̀nà tó ń kálukú fi ń rowó ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n tó bá ní ẹnikẹ́ni tó jẹ́ wípé ká pọmọlẹ́kún ọmọlọ́mọlẹ́kún jayé ká jálé onílé ká fi bo tiwa lẹ́yìn lẹ́lòmíì lẹ́yìn yàn láàyò ń tiyín ẹ jáwọ́ o ohun tí ò dà kò dà kò lórúkọ méjì kò dà níjẹ gbogbo alamọ ká fẹran sẹnu kó pòórá kò sí nílò pító kan tàbí wòlíì kan láti wá sọ fún wa pé kò sí nǹkan tó fẹ́ fọmi ìwé ọmọ tuntun òun ṣe àti a máa ń rí inú àwọn sinimá àgbéléwò tí ò bá kàn tiẹ̀ ṣojú akòrò ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àti rí inú àwọn sinimá àgbéléwò pé nǹkan tí wọ́n ń fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe kìí ṣe nǹkan tí yóò ṣe àǹfààní fún rọ ọmọ bẹ́ẹ̀.
0: Mo rántí ní ọ̀sẹ̀ tó kọjá tá a gbé Kamala ọ̀gbẹ́ni Kamala tá a gbé wá sórí ètò yìí wọ́n sàn kankan nígbà náà wọ́n ní àwọn tí wọ́n ṣe eré sinimá wọ́n jẹ́ bí wòlíì tí wọ́n máa ń ríran nǹkan tí ó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àwọn eléré àgbéléwò tí wọ́n ti ń fi àwọn kan báyìí ṣe eré fún wa láyé àtijọ́ táwa kàn mọ kà sẹ́rìn tá a mọ kà sáwádà àwọn kan náà báyìí náà ni àtiwọn rí báyìí láwùjọ wa kí a tún lọ báyìí sí ìpínlẹ̀ ọ̀yọ́ léyìí tó fẹ́ fara pẹ́ ti ètò ìlera wọ́n fi sìnkún òfin mú ayédèrú dókítà kan náà kí lẹ́sẹ̀ rẹ̀ wọ́n ní ó ní ilé ìwòsàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nílùú ìbàdàn bẹ́ẹ̀ sì ni kò kéwu kò kàwé kò kọ́ nípa ètò ìlera kò mọ kankan nípa bóyá à ń fúnni lóògùn kò mọ kankan nípa bóyá à ń gúnni lábẹ́rẹ́ kò mọ kankan nípa bóyá à ń ṣèwòsàn fún yàn nígbà wọn sì bí pé ẹskíìsì sàkí alóde tẹ fi dá ilé ìwòsàn sílẹ̀ o kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ béèyàn bá dá ilé ìwòsàn sílẹ̀ bóyá èmi báyìí mo kàn jí lọ́jọ́ kan mo gba láísẹ́ǹsì o látọ̀dọ̀ ìjọba mo dá ilé ìwòsàn sílẹ̀ pé kí n máa fi powó wọlé lápò ara mi o ṣùgbọ́n mo ní láti gba àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ láwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà mo ní láti gbà wọ́n sí iléeṣẹ́ ọ̀hún mọ̀ pé tá a bá wo ìgboro ní ìsìn gan àwọn stylist láwọn ibi tí wọ́n ti ń ṣerun lọ́ṣọ̀ọ́ kálukú wa náà ni a mọ̀ pé púpọ̀ nínú àwọn tí wọ́n ní ibi tí wọ́n ti ń ṣerun yìí kọ́ ni wọ́n mọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n wọ́n gba àwọn ẹlòmíì síbẹ̀ pé tí wọ́n nímọ̀ tí dókítà yìí bá wò pé kí n jẹ́ ń dá sílẹ̀ náà bóyá kí n wá gba àwọn tí wọ́n mọ̀ nípa ètò ìlera láti máa bá mi ṣe ìlera fún àwọn èèyàn èmi á kàn wá jẹ́ bí alábòjútó èmi ò ní fúnyàn lábẹ́rẹ́ bẹ́ẹ̀ sì ni ìní fúnyàn lóògùn nígbà tí wọ́n wá bíi pé ẹskíìsì sàkí alóde tí ẹ fi dá ilé ìwòsàn méjì sílẹ̀ nílùú ìbàdàn ó ní àtijẹ àti mu ló sun òun débẹ̀.
1: Ṣé èèyàn sí òòrè jàjẹ́ lè dá ilé ìwòsàn sílẹ̀?
0: Àtọ̀
1: ilé tán máa kọ́ gan owó ni o.
0: O le gba yàrá kan kò sí ti fi ṣèyàn o le gba yàrá pé
1: ṣojú máa ń pọ́nyàn dálé ìwòsàn lẹ ni torí kò yé mi ni òmò
0: bóyá àlàyé tó sì ṣe fáwọn agbófinró náà ni kò yé wọn dáadáa
1: nítorí ó ti ṣẹlẹ̀
0: tasapun
1: ẹyin èèyàn wa ẹ jẹ́ ká máa wà lójú lálákùn fi ń ṣọ́rí ẹ jẹ́ ká ṣọ́ ibi tí a máa torí wa bọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́sán ń gbó la won ton pe ra won la kose mo se ni gboro eja farabale daada to ba tin la oro to ni lera lo eje ka farabale daada lati mo awon ti o ma toju wa nitori elomi I ri nkan se kan fi fese pale wi pe ah Nigeria ti gbagbo o ti dabo ti da ta sha wa nkan se ta sha se nkan kan ojo ni eko ni odun 2018 sugbon foran yen pada jade soju opo x wi pe enikan ti o ti e pare ile eko girama lo npo ogun malaria ogun iba
0: lo npo po
1: oni oro o npo sinu sase tun ta fa won eyan ko ti e pare secondary school debi ti o ti mo nkan o sha lo wo video loju oko kai yara ba npo awon chemical po ko lohun sha nu wa o ti gba wi pe ka ma wa loju lala confessionary ni gbogbo gba ma kan je ka ma fa ka ma ko bi ara to da o ku die ka tu aye ti gbege ju pe kiyan kan ma gbe igbe aye ibikita ma ki sara ibi ti o ntun yu ma tori ara ibo yala fun ilera tabi nkan mi ejo loju lala confessionary mo ko ijoba owo ijoba ti te alaye to ba be se fun adajo a lo se fadajo tadajo ba ni well awijare e o fese mule ani o ma lo ti o ba si je nkan mi ni eyan ko sowo e ka se dajo
0: o ko sowo e ka ise dajo lati topic pin oro yi daada ki won si fi iji okodoro oro mule nipa eleyi je ka lo bayi si ipinle enugun commissioner ilese olopa ni ipinle enugun ti pase iwadi to lorin inu foran video kan leyi to safihan iya agbalagba kan eni ogo ta odun toruko re nje chineyin okunko deni ti won fesu kan ladugo pe nise ni o nfi aje inu re ti o fi ndabira ti ko da ladugo awon eyan wa pe biriko to won mu iya yi won wa mu lo si gbagede won si ni pe ko mo je igbonse lati le fi han pe in to se yi o pe o ku je ka to won si mo so lopo gba pe aje ti o ba po mo je won iri eje lenu re bawo ni awon eyan se mo pe iru nkan bayi nbe ni inu iya yi ati pelu pe lopo lopo igba awon eyan mo wo ise si eyan lati mo fi mu yan laje boya fun bi apere boya iya yi nikan na ni mo ndagbe ti mo nda se gbogbo nkan ko lomo lodede ko ni kankan ko se anybody ti o run lowo boya eleyi mi o so pe be lori o mu ni boya eleyi ni awon eyan fi wa so pe kankan be ninu iya yi won si mu lo si gbagide won ni ko mo je igbonse ile se olopa nipinle enugun ti da si won ni pe ki won se iwadi to lorin lori oro ohun ta ba ti e fe mo serufe eleyi lawa ara lo se in to kan ni yi ara fifi idajo so wa ro eni na ni eleyi bayi lopo igba o ye ka mo gba folohun abi bo wa ni
1: sori awujo tabi orileede ti o ba ti nani eto igba igbadun awon olugbe bi apere awon omode awon ti o lagbara lawujo orileede tabi ilu tabi ipinle ti o ba ko bi ara to to si igba igbadun irufe awon be bi agbalagba ti won lagbara ati sise mo o se iru awon isele bayi o ani shalai mama ri ninu lawon orileede to laju awon ito ti won fi boju to igba igbadun awon ara ilu yen social services iyen jinle daada lawon orileede kan ti won ti laju ton ti didile daada mi wa mo be awon ijoba wa o wa ko bi ara si awon eto yi mo ni abi ona ti won gbe gba ni oye wa nitori o je nkan ti o ye ki atupe akiyesi ara wa si nitori pe iru agbalagba bayi ti o so pe o ndagbe o ndafa to si ti lojo lori daada lawon orileede to laju ti won na ni igba igbadun awon agbalagba won ti won na ni igba igbadun awon mo kekeke iru awon ile fun awon agbalagba o ma nwa fun won itoju awon omode ti awon obi won ba na ni tabi ti won ba nwuwa ibekita won ma ijoba ma ngbaru awon mo be lowo awon obi bayi ta ba wo awon iru awon ti mo menu ba bi agbalagba ti o ni agbara mo ati sise tabi omode ti o le da se ipinu to ye

0: viral yen gbọdọ of worthy 10 naira to so yen. No church change, no fake, no counterfeit. So ara nkan ti awan protect yen, for example, Olorepo ni filling station won ko certain amount per liter. Oni kan ta 10 liters fun e. O sanwo 10 liters. That your 10 liters to sanwo e ye ko wonu moto e. Kin se ke boya won tun ti se ba kan to won ni mo se ma nse.
1: Ti won ti se ba kan
0: to je pe wa sanwo 10 liters won ma ta bi 8 or 7 liters fun. That is not acceptable. It's a short change on the part of the consumer.
1: Se e da ko mo bi no sir. Se nkan kan na ni pe boya iru awon ti won ta gari ti won ta iresi loja ti won fi Congo won yen.
0: To ba tin manipulate measurement. You are short changing the consumer.
1: Won tin re awon tin re yen won tin re won jejeje.
0: So kankan recently nipa awon to nse pure water. Awon kan lo mu complain yen wa si KAC mi. Won ni pe majority of those pure waters, 50 cl no man cost a nylon e. But awon kan won ti lo ge nylon yen ti kekere to je pe omi to wa nu ni ju 30 liter and in 30 cl or 40 cl. Do you understand?
1: Koda gan ni iru pure water tan so yi o le je ile ise kan na ni o. Boya te bara meji okan o tobi ju okan lo.
0: So how do you what the matter ni ye kan? Any one short change awon to ra ni yen to ba fe tap your water fun mi ni 20 naira je ki 20 naira je iye ti o so po wa lara nylon yen. To ye mi na ti gboke o I'm okay to buy this 50 cl of water for 20 naira. I've paid you 20 naira. I should find that 50 cl inside that water. So awon olulo consumers won kin ri pe gbogbo majority of them mo pe eto won ni pe tin ba ti sanwo nkan ti mo sanwo fun yen mo gbudo ri ki den se ni jije nikan even in services to ba sanwo ise fun yan o ya o san o fun plumber lo wa ba mi se nkan bi eleyi. You have the right to that plumber has a responsibility to ensure that nkan te jo agree be fe se to sanwo fun yen o se. So that's those are the things to every consumers need lati mo. Then lastly, they have right to seek redress at a point to feel pe nkan ti mo sanwo fun value emi o ri eni eto lati wa si rodo wa lati complain pe ya no or lori website wa complain pe no I bought this from this person, I engaged this person for this particular services, I am not happy with the value I got in return.
2: Ẹyin tí ẹ̀ ń gbọ́ wa ètò láwùjọ ṣe ń tẹ̀wájú nìkan ni glue 99.1 FM Ìjàpọ̀ Ẹ̀sìtì Àkúrẹ́ níbi tí a ti gbàlejò alága iléeṣẹ́ tó ń bójútó ìdáàbòbò ẹ̀tọ́ àwọn oníbàárà ní ìpínlẹ̀ Ondo ìyẹn ọ̀gbẹ́ni Olúyẹmí Fáṣípẹ́ tí wọ́n ti máa ń fọ̀rọ̀ wérọ̀ láti nǹkan bíi ogún ìṣẹ́jú ó lé sẹ́yìn. Àkókò àti a máa fi ààyè lẹ̀ fún ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa láti pè fi yálà tẹ bá ní ìbéèrè ni àtàbí tó bá ní nǹkan kan tó ru yín lójú nípa àwọn nǹkan tí à ń ṣàlàyé lórí ètò ní ìyálẹ̀ta nítorí ó ṣe pàtàkì fún gbogbo wa láti ní ìmọ̀ àti òye lórí bí a ti ń dáàbòbò ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn tí ń pèsè ohun èlò síta ti àwọn tí à ń sanwó fún láti wá bá wa ṣe nǹkan tàbí omi. Ẹ jẹ́ àdánù dúró báyìí tá a bá ti padà dé a máa ṣe ojú òpólẹ̀ láti gbọ́ ìwòye yín. Bákan náà ni alága yóò bá wa ṣe àlàyé ọ̀nà owó gan làwọn aráàlú lè gbà tí wọ́n bá ti rí wípé ẹnìkan yàn wọ́n jẹ ó rẹ́ wọn jẹ lórí wípé wọ́n fún ẹnìkan lówó bá mi ṣe gbá ṣùgbọ́n nǹkan míì ló lọ ṣe ara nǹkan ṣùgbọ́n ohun tí ara kì í ṣe ojú owó ta ná ni ìgbádùn ta gbádùn lára ohun ta náwó ẹ̀ tàbí ta rà láti iléeṣẹ́ kan tàbí ibi ìtajà kan. Tá a bá ti padà dé wọ́n bá wa ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí ọ̀nà àtọ̀ láti yanjú àwọn ohunkóhun tí ò bá tẹ́ wa lọ́rùn lórí ohun tí a sanwó ẹ̀. Ètò láwùjọ ń tẹ̀síwájú ẹ̀ kó kalẹ̀.
3: Láwùjọ kò gbọ́dọ̀ bàjẹ́ ohun tó kù.

0: Àwọn ohun èlò tí àjọ NAFDAC ni ẹ jẹ́ kí a gbé ìpele yìí ẹ máa bá wa de àwọn ìbéèrè yẹn sílẹ̀ lọ́kàn jọ̀kan ṣe lè máa ràn wọ́n lọ́wọ́ láti bá wọn kọ́lẹ̀. Hello, ẹ ti wọlé o.
1: Hello, agbọ́pẹ̀tọ̀pẹ̀ ní àyọjọ́ rẹ̀ ní
0: ìsinyìí. Ó dà.
1: Ẹ̀mí ṣe ń gbọ́ mi.
0: Mo ń gbọ́ yín àgbọ́yé.
1: Ẹ ṣe àwílò ṣàbṣàb ló ń pè lágbàkúrẹ́.
0: Ó dà.
1: Ó kí àwọn àjọ NAFDAC ẹgbẹ́ wọn tẹ̀ mí. Ó ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ tí mo ṣe wà yìí. Mo lọ ra kìíní kan fi ń jẹ bẹ́ẹ̀ lẹ́jọ́ gómìnà fi pè lọ́wọ́ bámà. Mo lọ ra kìíní ti ẹ̀sẹ̀ láti ṣẹ̀dẹ̀ǹgbà lọ́sẹ̀ kìíní ọ̀wọ̀ lọ́gbà tó bẹ̀ wà lọ́wọ́ mi. Ó lọ kó sí ṣọ́ọ̀bù mímọ́ yẹn. Mo ti lọ sọ mo ní tó bá yọjọ́ kìí ṣe pé ó jẹ́ ọ̀rọ̀ àdúgbò mi
0: kìí ṣe àjọ NAFDAC ló wà lórí ètò ṣùgbọ́n ilé iṣẹ́ tó ń bójútó ìdàbòbò àwọn.
1: ẹ ṣeun
0: fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn tí ń lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa. Ilé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo tó ń dáàbòbò ẹ̀tọ́ àwọn oníbàárà ni alága wọn wà pẹ̀lú wa lónìí, kìí ṣe àjọ NAFDAC. Bó tilẹ̀ pé wọ́n ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ NAFDAC ṣùgbọ́n fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tẹ bá fẹ́ sọ nísànsàn, alága iléeṣẹ́ tó ń bójútó ìdáàbòbò ẹ̀tọ́ àwọn oníbàárà ni àgbàlálejò lónìí tí wọ́n sì ń ṣàlàyé fún wa ọ̀nà àtọ̀ lórí àwọn láti mórìbọ́ lọ́wọ́ àwọn ayédèrú ohun èlò àti àwọn tí àwọn èèyàn ń gbé síta. 0706-677-1822 tàbí 0805-551-1110 ni nọ́mbà tí ẹ máa pè sí ní àkókò yìí láti béèrè ìbéèrè kan tàbí òmíì. Jẹ́ kí a gba ìpè kan dondo yìí kó tó di pé a ti ojú òpó fúngbà kan náà láti fún alága lórí ọ̀fẹ́ àti fèsì sí àwọn tí àwọn èèyàn ń béèrè. Hello, ẹ ti wọlé o. Ẹ ti wọlé o. Hello. Ó ti já tíntínní. Bámi takòtó àwọn ìbéèrè tí a nílẹ̀. Jẹ́ kí a ti ojú òpó fún
2: ìgbà kan. Ẹni tí ó kọ́kọ́ pé ó darúkọ pé kí àjọ NAFDAC ti kọ́kọ́ sọ pé àwọn ti fara mọ́ nǹkan yìí ó fún lílo. Kan tún wá máa sọ pé rárá o kò rí bẹ́ẹ̀ mọ́ o, ihun tá a ti ní kẹ́ mọ́ lò tẹ́lẹ̀ ń o, ẹ bá wa kó kúrò lórí igbá. Wọ́n ní kíní díẹ̀ tó fi máa ń rí bẹ́ẹ̀ bóyá ẹlẹgbẹ́nu àjọ NAFDAC sọ̀rọ̀ nípa bí iléeṣẹ́ yín náà ti rí pé bóyá wọ́n ti kọ́kọ́ sọ bí káwọn ọmọ Nàìjíríà ká máa lo nǹkan. Wọ́n tún wá ní àwọn ṣẹ́ rí padà pé kò rí bẹ́ẹ̀ mọ́. Lẹ́lẹ́kejì ní nǹkan tí àwúlò ṣàpṣàp tí wọ́n sọ, wọ́n láwọn rà kankan pé ṣùgbọ́n nígbà tí àwọn wo ara rẹ̀ pé wọ́n rí pé àwùjọ ti lọ lórí nǹkan náà láti nǹkan bíi ilé oṣù kan. Ẹ ti sọ náà lẹ́ẹ̀kan mọ́ ara ọ̀rọ̀ tẹ́ ẹ sọ, ṣùgbọ́n mo fẹ́ kí ẹ bá wa tún ọ̀rọ̀ náà kí ẹ bá wa tún sọ méjèèjì báwọn.
3: Ẹ ṣeun olóòtú. Lórí ọ̀rọ̀ NAFDAC yẹn mi ò lè sọ̀rọ̀ ní I can't speak on behalf of NAFDAC, but nǹkan tí èmi mọ̀ tó dẹ̀ jẹ́ public knowledge ni wípé NAFDAC ló jẹ́ àjọ tó wà in charge wípé kí wọ́n certify pé nǹkan ẹ̀ ṣe jẹ, ó ṣe é mu. Wọ́n ṣe máa locate number pé okay, we have certified this for consume, I mean to consumers. So wọ́n máa tún padà wá. Wọ́n sọ pé kíní tá a certify pé kò dẹ̀ tún dámọ́. They have their reasons for doing that. So ẹni yẹn mo feel pé nǹkan tí NAFDAC bá sọ pé dá ló dá, tọ́mọ ní kò dá. Even àwa, nǹkan tí NAFDAC bá ló dá náà la máa enforce because they are the primary agent, I mean agency for playing that role. Then nkan ti the other person sọ nípa expiry products, thank God yẹn kí mo sọ lẹ́ẹ̀kan pé àwọn èèyàn ò kí ń wo. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn wo. Àmọ̀ nkan tí ò bá lè ṣe sí ara wọn. bọ̀ngọ̀tẹ́ mi.

0: jẹ́ káwọn mọ̀ ni wípé wọ́n ní ẹ̀tọ́ láti report fún àwa lórí situation bí eléyìí. Torí tí reason tẹ́ fi ní ìdàtí report ni wípé ẹni yẹn yes ẹ ti lè lọ confront ẹni tó ta ọ, ẹ ti lọ bá, but láti ensure kó kólé tó kù kúrò lórí igbá, you have to call attention to it. It is not witch hunt. Kì í ṣe pé bóyá ẹ fẹ́ bí ẹ fẹ́ ba ọjà ẹ̀jẹ̀ àbẹ̀ fẹ́ ṣe kinní kan. Wọ́n béèrè question kan lọ́wọ́ mi ibi tí mo ti ń bọ̀ pé téèyàn ò bá mọ̀ tó bá ṣe kinní kan tó ra ọjà, ọjà yẹn wá lọ jẹ́ fake, kinní kan ohun èèyàn kan wá rà á, ó wá dọ́dọ̀ wa, ṣe ni ò ní lù sí owó. Question tí mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹ ni pé iye owó báwo lówó ṣe pọ̀ tó ta lè equate ẹ sí ìlera àti ẹ̀mí èèyàn? Ó ní kò ṣe equate. Ó ní so eléyìí tó wà important nìyẹn. Ó ní ọmọ yẹn sọ pé látìgbà tèmi ti bẹ̀rẹ̀ iṣẹ́, normally people would expect mo sọ pé àwọn èèyàn máa expect pé bá ṣe bẹ̀rẹ̀ ká jáde ká bẹ̀rẹ̀ sí yẹn force ká bẹ̀rẹ̀ sí lọ, but I chose that no, we do a lot of public sensitization and education and also put out warnings pé nǹkan tí ìjọba Ondo State ti fencing leléyìí o. If you have fake, adulterated, counterfeit, substandard products whatsoever in your possession, do away with it now. That is the position of government.
1: Ejeka, Ejeka, koja soju oku bayi. Elo mi ti wa nbe. Elo e ti wole o. Eba njinos radio yin. Elo e jinos radio yin da da tabi ke pa. Elo.
2: Elo.
1: Ehe, mo ngbo yin.
2: Ẹjọ́ sáà.
1: Orúkọ yín àti gbogbo lẹ́tí pé.
2: Mr. Kọ́lá Olátòdó ló ń pè. Ẹ̀lọ́ mo fẹ́ gbọ́.
3: Tẹ̀síwájú, à ń gbọ́ yín. À ń gbọ́ yín, ẹ tẹ̀síwájú.
1: Ẹ̀lọ́.
2: Ẹ̀lọ́.
1: À ń gbọ́ yín.
3: À ń lò ó.
2: Ẹjọ́ sáà nípa ọ̀rọ̀ àwọn elépo ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí sáà. Epo tó ń tà yìí kò pé. Ẹ bá gbé ìgbésẹ̀ kẹ bá ṣẹ́ẹ̀kì àwọn elépo yẹn rán. Kò sí lépo tó ń ti gbọ́dọ́gbọ́ o.
1: Ìrírí wo lẹ́yìn ti ní? Ìrírí wo lẹ ní? Ìrírí wo lẹ ní? Ṣó ní ìrírí kan pàtó tẹ ní tẹ fi sọ bẹ́ẹ̀ ni àbí wọ́n sọ fún yín?
2: Gbogbo àwọn elépo tá à ń rà fún tẹ bá lọ ra ẹsẹ̀ ra 2 liters. Tẹ a gbé 2 liters kẹ̀gìdé bẹ́ẹ̀. Ẹ rí pé akọ̀kọ̀já áàpù díẹ̀ ni kò ní pé 2 liters yẹn. Kì í ṣe elépo kan gbogbo elépo ni.
1: Ṣé ń gbọ́ wa? Ṣé ń gbọ́ wa? Ṣé ìkan ti ṣẹlẹ̀ sí yín rí tí ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ ló ti rí? Ṣé ẹ ti ní ìrírí kan pàtó? Ṣé ẹ ti lọ rí pọ́ńbì kan tí ò pé rí? Lẹ́nu lọ́lọ́ yìí.
2: Sábìsì break mi ìgboro Adá mi ìgboro
1: Adá. Ọ̀dà bóyá kí ẹ pè wá padà. Tí ẹ bá ní ìrírí nípa ilé epo kan pàtó tẹ́ ti lọ rí po, tí ẹ sì rí pé ó rí bákan bákan, kó má kàn dà yìí pé a kó gbogbo àwọn ilé epo papọ̀ yìí pé epo tí wọ́n ń tà pé kò pé mọ́ rárá, ẹ jẹ́ kí a gbìyànjú àti yọ kàǹda kúrò nínú rẹ̀ sí, nítorí a sì mọ àwọn tó ń fòótọ́ inú ṣiṣẹ́. Ẹ ló ẹ ti wọlé o.
2: Ẹ̀lú sọ.
1: Àwílò ṣáp ṣáp.
2: Àwílò ṣáp ṣáp ló gbé ìpadà. Ṣé wọ́n nípa ọ̀rọ̀ epo ilé yẹn lọ́dà mi láti sọ wa? Láì ṣe pé ẹgbẹ́ kẹ́ẹ̀kì lọ sí ilé epo lọ́dà epo.
1: Ṣeun fún ìròyìn lẹ́ẹ̀kan sí lórí ohun tí a mẹ́nu bá. Kódà ní báyìí ẹ jẹ́ kí àwọn ìpè ń wọlé lọ́pọ̀. Ẹ̀lú ẹ ti wọlé o.
4: Ẹ̀lú ẹ kú ètò.
1: À ń gbọ́ yín.
4: Yes, ayé ọ̀sán.
1: Kódà.
4: Orúkọ mi ni Adélátàkúrẹ́.
1: À ń gbọ́ yín.
4: Ẹ jọ àwọn ọ̀dà tó wà bẹ́ẹ̀, àwọn àlejò tó wà bẹ́ẹ̀, wọ́n ní wọ́n ṣiṣẹ́ pẹ̀lú wọ́n ti ṣe àwọn NAFDAC ilẹ̀ tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú wọn. Ẹjọ́ ìgbésẹ̀ wo náà ń gbé kò sí ìgbésẹ̀ wọn lára pé nǹkan tí àwọn ọmọ ìgboro ohun tó ń dà lórí rú rí àwọn ìṣẹ́lẹ̀.

0: mẹ́ta fẹ́ sáńsọ pé ògógóró sásẹ́ẹ̀tì kan padà ń ṣe nǹkan tán mú tán dàn lóríru ìgbésẹ̀ wo náà ń gbé kíkiní náà kásẹ̀ lẹ̀ bí ọ̀rọ̀ sásẹ́ẹ̀tì inú kíní sí kásẹ̀ lẹ̀ ìbéèrè mi nìyẹn.
1: Ẹgbọ́n ṣe ọwọ́jà lè ṣẹ̀yìn dé ibi tí àwọn èèyàn ti ń mú nǹkan lámùpara àti àwọn tí wọ́n ń gbé nǹkan lóró lóra báyìí.
2: So majority of nǹkan táwọn èèyàn máa ń mu tó máa ń tó ń yí wọn lórí yìí wọ́n máa ń abuse ẹ̀ ni.
1: Wọ́n máa ń ṣí lò.
2: Wọ́n máa ń ṣí lò ni. Wọ́n dẹ̀ tún máa ń ra illegally ni.
1: Lọ́nà àìtọ́.
2: Lọ́nà àìtọ́. Iṣẹ́ yẹn abẹ́ NDLEA ló wà. So kò sí there is little or nothing to kan tí àwa kan lè ṣe ni wípé tí a bá rí àwọn tí ó ń ta openly tí ò da bí irú nǹkan kan ṣẹlẹ̀ ní òdìgbò tí gbogbo wa gbọ́ sí recently táwọn kan ti mú nǹkan tán pò pọ̀ kan tó dẹ̀ fa wàhálà we lost a number of people in fact we were still struggling with some of them in the hospital for survival. So irú àwọn tó máa ń ta kìí bí jẹ̀dí bí nǹkan kan yẹn irú ìyẹn báyìí ni àwa lè torí yẹn wọ́n ń ta lójúmọmọ wọ́n ń gbọ́n gbé síta wọ́n ń ta àárín ilé tán máa ń tà tán máa ń fà sórí mi ò kán máa ń hàn ń ta lójúmọmọ níbi tán ti máa lọ ra nǹkan wọn wọ́n máa ń tà pamọ́ ni. So kò tiẹ̀ síbi tí ìka wa ti fẹ́ dérú ìyẹn iṣẹ́ NDLEA àti iṣẹ́ àwọn agbófinró ni ìyẹn. Then nǹkan táwa kan lè ṣe is public education lára àgbà tá bá ti ń sensitize àwọn èèyàn àti máa sọ fún wọn ẹ má abuse ogun kì í ṣe igbó àbí nǹkan kan nìkan ni àwọn míì yẹn abuse the cough syrups.
1: Wọ́n wà náà wọn ogun ikọ́ gan
2: bẹ́ẹ̀ ni wọ́n á mú lódì sódà tó ní nǹkan tó ń ṣe sí wọn so kì í ṣe ogun oṣolóró náà pé náà máa ń
3: ṣe ṣe
2: àwọn yẹn.
3: 0706677182. Hello, ẹ ti wọlé o. Hello, ẹ kú ìyá lẹ́ta. Hello.
1: Ẹ tẹ̀síwájú wa ń gbọ́ yín.
3: Hello.
1: Ojú
3: pọ̀ ọ̀rọ̀ ti wá rí bó ti rí sá ọ̀nà owó ni àwọn oníbàárà lè gbà láti fi tó yín létí tí wọ́n bá rí nǹkan kan tí wọ́n mọ̀ pé bóyá ẹnìkan ti tẹ̀ tọ́ wọn lójúmọ́lẹ̀ bóyá wọ́n ra nǹkan kò kojú owó ẹnìkan fi òṣùwọ̀n èké wọn nǹkan fún wọn nígbà tó délé wọn ọba bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà owó ni wọ́n lè gbé gbà.
2: So ọ̀nà tí wọ́n lè fi bá wa sọ̀rọ̀ ìkíní ní ilé tí ó rọrùn jù fún àwọn èèyàn particularly àwọn tí ó bí a tó ń gbé ní àwọn ìgbèríko ni láti report lórí website wa tẹ bá ti wo website yẹn ẹ ti rí complain níbẹ̀ kan click ẹ kẹ kọ́ sí adọ́dọ̀ wa ìkejì ni kí ẹ competition wa sí office wa. Office wa wà ní Old Board of Internal Revenue ní àtẹ̀bá wọlé mi Union Bank yẹn lálágbàkà. Then lastly ẹ lè pè wá tẹ bá fẹ́ mo lè pè phone number.
3: Ẹ máa fi phone number yín léde fi phone number ilé iṣẹ́ láti jẹ́ kí àwọn oníbàárà àti àwọn aráàlú lè mọ ọ̀nà àátọ̀ láti lè dáàbò bo ẹ̀tọ́ wọn nítorí ó ṣe pàtàkì fún àwọn aráàlú. Ààyè sì ń bẹ fún yín láti fi ìròyìn ṣọwọ́ tàbí ìbéèrè tẹni fún alága ilé iṣẹ́ tó ń bójútó ìdáàbòbò ẹ̀tọ́ àwọn oníbàárà ní ìpínlẹ̀ Ondo 0706-677-1822 tàbí 0805-551-1110 nọ́mbà méjèèjì tí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí tí ẹ bá sì ta lọ́nà méjèèjì tí ò bá jẹ́ ẹ kọjá sójú òpó Facebook Glow 99.1 FM Àkúrẹ́ ní kí ẹ fi àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí ńbẹ̀ a máa kà á alága ó sì bá a lórí ọ̀fẹ́ láti mẹ́nuba àwọn ohun tí ẹ ń pè àkíyèsí wọn sí nítorí wọn ti bá a mẹ́nuba lọ́kan òjọ̀kan lórí ohun tí ń lọ ní pàápàá ìgbésẹ̀ tí ìjọba ìpínlẹ̀ Ondo ń gbé láti dẹ́kun tó ní ṣe pẹ̀lú ayédèrú ohun èlò àti bí àwọn nǹkan tí wọ́n ń tà nù ọjà. Kí ni àjọṣepọ̀ yín sá pẹ̀lú àwọn ìyá alájẹ bàbá lọ́jà wa bí àwọn iná ọjà wa lọ́kan òjọ̀kan ǹjẹ́ ti lórí ọ̀fẹ́ àti ní àjọṣepọ̀ pẹ̀lú wọn àbí ẹ ṣe ń gbà lérò.
2: So ara nǹkan tí awan se nsini lara public education ti emi ni ka se ma se lowo ni agency nsini gbogbo awon to nta nkan yan association won and try to reach out to won leyo kokon
3: okay
2: ka pe won wa fun meeting so that I mean yato single ta nse lori radio ta nse lori social media yan tun de odo awon eyan won dada I feel my people, association by association, to a meeting and explain to them. In combine by, me job I fail. In combine by, then she. I mean, depending on the ring, control she. I want to ta woro si, don't ta
3: worobo
2: worobo. Emma won content ta. Emma obi tetsin ra. Emma obi she in store. I want to ra lowo yin. One year to, lati. Lati re value nkan ton ra lowo yin ko de tun gbodo je le ti won pada je to ma pa ilera won lara so gbogbo yen la fe ma se die die die as much as abale accommodate before we commence enforcement for compliance
3: pe akoko ta wa bi ni bi akoko ri ofe ti le ise yin fi nla won alaru araalu loye lori ilana ile ise yin ti abawa ri enikeni ti o ra nkankan nkan to ra o wa pa ilera ilara iro na wo ni o nton na tun le gbigba se eni ti won ra nkan lowo e ni o ma sanwo tonran ni abo ibo ni won se ma yanju agbon yen
2: lara nkan ta ma nse lodo wa ni mediation and reconciliation so ti e ba report yen kin se pe a ngba won yen lo si prison a ngba won lo si kini kan straight te ba mu complain wa a ma pe eni ti eni complain against a pe ni e wa si meeting a gbo lenu odo titi eni to wa complain a de gbe nkan ta meji so ye wo to make sure we have a common ground that we protect the rights and interests of the consumer without affecting the business too. Do you understand? Because we have a responsibility to both people, the business and the consumers. While we're protecting the rights of the consumers, we will not trample on the rights of business owners too and their businesses. So that's, I mean, the fairness in marketplace that, because the competition healthy had the more consumer protection here. The fairness in marketplace too is also our responsibility that okay, you're doing your business, you're selling at this rate, somebody else should be able to sell at a different rate too without having to be intimidated by maybe some other seller. Because I have an understanding too that I won't come any association come why they force one way oh yeah we don't matter come by by ni ye buy. Ni ye buy. So ti awon to ku for if Antonio anfani lati ta lesser ko ni le ta because awon yen ma victimize and no, will not allow that to happen. Everybody should be able to run whatever they want to do kon ta oja won, I mean like a fair marketplace for everyone that is doing business.
3: Eshion ni akotan itakuro so yi pelu alaga ile ise tun boju to idabobo eto awon nibara ni ipinle Ondo ti a ba si ri enikeni to ni ro kan tabi omi lati fito wa leti a tete si ni ko pe ko jina ni bi ti atin mi bi ati ma kadi eto lawujo ni kan ni glow 99.1 fm nle laipe laijina sugbon ka to se yen e wa je ka dodi keji lohun. Number ti eyan ara lele pe wa si ni 0805 551 1110 tabi 0706 677 1822 ti mo si mo pe ka to ku olori eto alaga yo fi to wa leti awon number ti awon ara lele pe si ti won ba ni esun kan tabi omi lori ohun ti iriri won pelu oja kan tabi ohun ti won ra an pada bo eto lawujo n tesi waju

mo kí yín ẹ̀kásán ẹ sì ku ọwọ́ lẹ́nu iṣẹ́ ìròyìn àgbáyé ló ń dé sí ti ìbò yín láti ìkànnì glow 99.1 fm ìjàpọ̀ estate àkúrẹ́ blessing arúkè lórúkọ mi ṣáájú ìròyìn ọ̀hún ẹ̀gbọ́ kókó inú rẹ̀. Orílẹ̀-èdè nàìjíríà ní ìbáṣepọ̀ pẹ̀lú orílẹ̀-èdè norway

sí láti ìkànnì Glow 99.1 FM ìjàpò Estate Àkúrẹ́ ti àbápadàdé lẹ́mọ̀ tẹ́tí gbọ́ àwọn ìròyìn tó kù ẹ̀ má yìí kúrò mọ̀ padà bọ̀.

0: ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbìn òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsínní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ glo 99.1 fm àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ.
1: 99.1 FM ilé iṣẹ́ rédíò tó ń gbọ́ táyé ń gbọ́ ṣé ẹ rí bó ṣe ń já lóló tó rinlẹ̀ tó gbàgbóró kankan tewé tàgbà ó yá ẹ jẹ́ ká jọ gbọ́ papọ̀. Ìlànà akọ́ṣẹ́mọṣẹ́ ń làwọn tẹ̀lé níbi ká ṣètò tó mọ́gbọ́n wá ìròyìn tó jálé jáko lórí glo fm lẹ́ẹ̀tì gbọ́.
2: Ìkéde àti ìpolówó ọjà tó lẹ mọ́jà yín tà ní kíákíá pẹ̀lú eré ìdárayá ló mú kí iléeṣẹ́ glo fm ó ṣàrà ọ̀tọ̀.
1: Glo 99.1 FM tó ń bẹ níjà pàkúrẹ́.

0: bíbélì wí.
1: Ó yá o ẹni àmì òróró ọlọ́run ti wá ń kalẹ̀ fún yín.
0: Prophet and servant Aburumaku Stephen.
1: Ojo Adéyẹmí.
0: Oyè tó ta pè ní kíni bíbélì wí.
2: Aago mẹ́jọ àbọ̀ àṣálẹ́ lórí ìkànnì Glow 99.1 FM Ìjàpọ̀ Estate Àkúrẹ́.
1: Ewé gbọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀
0: ọ̀rọ̀ ìwòsàn
1: ọ̀rọ̀ ìmúniláradá
0: tẹ́tí sí ètò yìí
1: ìkànnì Glow 99.1 FM
0: ọjọ́jọ́ Tuesday
1: ọba Prophet Aburumaku Stephen
0: voice of testimony
1: ọdúró de ọ́
0: your voice of testimony kálẹ̀ sí
1: ọlọ́kọ́ opposite by most water
0: ilẹ̀sà ọ̀wọ̀ expressway
1: jẹ̀mídẹ̀rẹ̀ area
0: ìrìn àkàrí 1 oríta ọ̀bẹ̀lẹ̀ Àkúrẹ́.

0: ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbin òye ọmọlúàbí bàbá ti jí kàgbalẹ̀ kàgbàta jíju ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsí ní pẹ̀lú léyìí tí ń kóra jọ pọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ glo 99.1 fm àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ
1: gbangba làṣà ta torí ẹ̀ láṣẹ dúró dédé glo 99.1 fm ìjà ò àkúrẹ́.
2: Yes.
1: 99.1

0: Iye náà la fi ń kí pé káàbọ̀ sórí tiwa ètò yín. Àṣeyọrí ni tèmi. Tíjọ Christ Apostolic Church ilẹ̀ àṣeyọrí àti orí òkè àṣeyọrí. Ìjọ wà ní Second Gate ní ìjọ mímọ́. Tí a bá ti dé Second Gate ní ìjọ mímọ́, ẹnikẹ́ni tí a bá ti rí ń bẹ̀ ní The Transformer yẹn. Ẹ sọ fún wa pé ẹ̀ lọ sí CAC ilẹ̀ àṣeyọrí. Kò láṣìmọ̀ rárá. Tí bá dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa lórí òkè wa. Orí òkè wa wà ní pópónà ṣáṣá yẹn ní Edu Village ní Kwari ní Stonework ńbẹ̀ ni orí òkè wa wà. Àbábá wa ti wà ń kalẹ̀ láti fi ọ̀rọ̀ Ọlọ́run bá wa. Lady Evangelist Fọláṣadé Oyeniyi náà ti wà ń bí Pastor Adetula àti Pastor Wakana wọ́n wà ń bí nínú yàrá agbára. Lady Evangelist Adeleye náà wà ń bí gbogbo wa náà lakún nínú yàrá agbára fọ̀fọ̀ ní àkókò yìí. Orúkọ tèmi Comfort Omulafẹ́. Bàbá wa ní Olúwa Prophet J.A. Falaye ti wà ń kalẹ̀. Bàbá ẹ káàbọ̀ sórí ètò.
1: Lórúkọ Olúwa, yóò dára fún gbogbo wa.
0: Àmì Jésù.
1: Etí tẹ̀yìn tó ń gbọ́ wa fi ń gbọ́ wa kò ní di.
0: Àmì.
1: Ìjọba ọ̀run la gbogbo wa ń lépa, a ó borí délé o.
0: Àmì.
1: Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin olùfẹ́ àṣeyọrí lórúkọ Jésù. Ayé yín á tẹ̀síwájú.
0: Àmì.
1: Ní rere nínú ọlá àti ìṣelọ́gọ̀.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ ló máa rí o.
0: Àmì.
1: Orílẹ̀-èdè yóò dẹ̀ ní bàjẹ́
0: o. Àmì.
1: Ìlú táwa yóò ní dàrú.
0: Àmì.
1: Ilé-iṣẹ́ yóò ní gbiná.
0: Àmì.
1: Gbogbo ẹ̀yin etí tó ń gbọ́ wa lórúkọ Jésù, ẹ ó ṣàṣeyọrí.
0: Àmì.
1: Ẹ ó sì rógò lọ.
0: Àmì.
1: Gbogbo òṣìṣẹ́ ilé-iṣẹ́ àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé.
0: Àmì.
1: Ogun ni fún Ọlọ́run lókè.
0: Alleluia.
1: Láìlè orúkọ Jésù, Olúwa àti Olúgbàlà wa.
0: Àmì.
1: Sade.

0: wípé kò sí tó ń bọ̀ lókè sílẹ̀ ò gbà bó bá ṣe rí jẹ́ ní kẹjẹ ká mọ̀ àwa náà gẹ́gẹ́ bí elétò ìlera gbogbo ọ̀nà là ń gbà láti lè rí dájú pé we improve on our service delivery to adolescents to give them a responsive care which is youth friendly ìyẹn ni wípé kí
1: ẹkọ àkóyawọ pẹlú àwọn ọdọ
0: kákò bẹẹ ni pẹlú wọn débi wípé tán bá ti wá wọn máa rí pé ẹni tán fẹ bá sọrọ gan bí ọdọ láṣe bá wọn sọrọ
1: so ẹni bí a máa lo èdè wọn gan
0: a máa lo èdè tán sọ láti yé yín so tó bá ti ń lo èdè wọn tí wọn sì rí pé ohun tá a bá ti bá a sọ etí kẹta ò ní gbọ wọn á ní ìfọkàntán
1: sírú
0: bẹẹ ni
1: o náà lẹ ti gbọ yẹn ẹyin tí ẹ ń gbọ wọn le torí ẹ ti gbọ pínrínfínrín fi tá à ń sọ látàárọ ṣé ẹ rí pé elétò ìlera wa gan àwọn gan wọn kájú ẹ ẹjá bí yín ní eléyìí náà ní èdè àbínibí wa kí ni àwọn nǹkan míì tí a tún lè ṣe àti pé àwọn tó jẹ àkàndá ńkọ torí tá a bá ń sọrọ abarapá ó yẹ ká rántí pé àkàndá náà ń bẹ ní àwùjọ táwọn náà jẹ ọdọ tí wọn sì jẹ mọ jèsìn tó jẹ wípé àwọn náà ní àwọn nǹkan tí wọn nílò tí wọn dẹ fẹ ó dẹ ní bí wọn ṣe fẹ káwọn èèyàn ṣe nǹkan yẹn pẹlú wọn yálà iléèwé tí wọn ń lọ ni o àbí àwọn nǹkan míì tó yẹ kí wọn ṣe ẹjá sọ yẹn kó tó di pé àwa sọ àwọn nǹkan míì bóyá tí àwọn tọrọ tún kàn tẹ bá wa dárúkọ wọn.
0: ẹ ṣeun olótú so ní ti àwọn àkàndá èèyàn a máa rí wípé ní gbogbo ètò ìlera tó wà ní Ondo State presently by te ba lo si titi de awon igberiko to wa won tin se awon ona ti won ma le gba ton ba fe gbe won wa sibe iyen la npe ni rail won tin se ijoba na ti mo wi pe there is need for a responsive care for those persons with disabilities also ati wa se idanileko a si nse lowo na fun gbogbo awon eleto lera ti won ma ba a dawo duro torí kò easy láti dé gbogbo ìletò so à ń ṣe lóòrèkóòrè ni fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba tó ṣe àwọn òṣìṣẹ́ tó ń ṣe elétò ìlera lórí àti lè máa lórí bí wọ́n ṣe máa bá àwọn ọ̀dọ́ àti àwọn tó ní tó jẹ́ àkọ́dá ènìyàn bẹ́ẹ̀ ni so ó lè má rọrùn fún wọn wàyí láti lè lọ sí ilé ìwòsàn torí tí wọn bá réyàn tó lè mú wọn lọ àbí láti sọ
1: gbogbo bẹẹ ni kò ẹlẹmìí gan lè wa kẹkẹ bá fúnra àmọ ibi tí kẹkẹ yìí ó
0: gbẹnulé
1: ó ti ga jù tí ó bá súnmọ pẹtẹlẹ irú ẹni bẹẹ gan ó lè fúnra ẹ wọlé tí ó dé ibi tí dókítà wà.
0: Òkè ní ìyẹlá sọ pé a ti wá ṣe sí àwọn ìletò ìletò díẹ díẹ so wọn dẹ ṣì ń ṣe lọ then àwọn tí òṣìṣẹ tó máa bá wọn sọrọ náà wọn ti tún kọ wọn ní bọ́n ṣe máa attend sí.
1: ìyẹn ni pé bẹ́ẹ̀ yóò tún ṣe bá irú wọn sọ̀rọ̀ yóò tún yàtọ̀ sí torí ẹlòmíì ò lè sọ̀rọ̀.
0: bẹ́ẹ̀ ni so gbogbo ẹ̀ ló ń lọ lóòrèkóòrè ṣùgbọ́n a tún wá gbọ́dọ̀ sọ fún wọn náà wípé kán lanu láti sọ̀rọ̀ ìyẹn ṣe kókó kì í ṣe àkókò tó yẹ kí wọ́n dákẹ́
1: lélẹ̀
0: every avenue tán bá ti ní láti lè sọ̀rọ̀ let your voice be heard.
1: ṣe gbọ́ wọn ní kẹ́ ẹ máa fi ìmọ̀ lára yín kẹ́ ẹ máa fi hàn kẹ́ jẹ́ kẹ́ lè tèlè ra ẹ ó mọ̀ bákan náà bóyá ìwà kò tọ́ ló ṣẹlẹ̀ ní àbí nǹkan ẹ bá dàbí elétò ìlera sọ̀rọ̀ yóò mọ bí wọ́n ṣe pa agbófinró pé ẹni yìí ó nǹkan tá a rí lórí ọ̀rọ̀ wọn rẹ bá wa gbégbé sẹ̀ ní
0: tó bá ṣe jẹ́ gẹ́lẹ́ kan ṣàlàyé kan sọ kọ́ má sì kú ẹnu láti
1: sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ó dáa lájọlájọ lẹgbẹlẹgbẹ àti àwọn ẹlòmíì kìlẹ̀ rò pé wọ́n tún lè ṣe irúfẹ́ àwọn wo ni àwọn tí ẹ tún fẹ́ rọ̀ pé kí wọ́n gbégbèsẹ̀.
0: ó dá ẹ ṣeun olótùn gbogbo àgbájọwọ́ la fi ń sọ̀yà igi kan ò lè dágbò ṣe gbogbo wa pátápátá ni àjọ máa fọwọ́sowọ́pọ̀ láti rí wípé àwọn ọ̀dọ́ láńgbá tó ń jáde ní orílẹ̀ lẹ́dẹ̀ a fún wọn ní ètò ìlera tó kún ojúwọ̀n àwọn kan tá a máa ń pè ní CSOs àwọn NGOs àwọn organizations
1: àwọn àjọ tí ò rọ̀ gbọ́ kúlẹ̀ ìjọba
0: bẹ́ẹ̀ni so gbogbo àwọn àjọ wọ̀nyẹn ní àpapọ̀ a rọ̀ wọ́n láti lẹ̀ wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n kí wọ́n tún continue kán má dẹ́kun láti máa kó wọn jọ ní ìgbèríko sí ìgbèríko ní ìletò sí ìletò láti máa bá wọn sọrọ
1: nípa torí ìjọba gan ni kò lè dá ṣe.
0: a lè dá ṣe.
1: àwọn àdúgbò mi ẹ máa rí wọn máa dóde ìjọba wọn ni ìjọba ló ní na property ìjọba ni kìnnìkọ ẹyin náà ẹ kún ìjọba lọwọ.
0: a lè dá ṣe o so at every point ló yẹ ni olúkálùkù ní ipa kan ati imiran lati se so awon ti won si won tin se tele o a ki won agboriyin fun won iko na la wa si bayi bi give awa ta wa lo fun won so orisirisi eto ta won na ba le ma se lati ran awon odo la ngba ilowo lore kore we will appreciate it and it will keep it will improve the service delivery to ba fun won.
1: All right, of course our time is fast spent. For those listening at home, we sincerely appreciate you for being part of this experience. It has been lovely on Big If Time Out. In case you'd like to speak to Big If, you can always tag Big If online, search for BIGIFNGO. You have to write it together, BIGIFNGO, and of course you can always tag Big If. And there are issues as well, you can slide into the DM and inform Big If about it. A big thanks to you, madam. Thank you very much for coming on
0: Thank you, program, sir.
1: Mrs. Bukola, Adolescently Health Services, Ondo State Ministry of Health. And of course the program returns next week, 2:30 to 3 p.m. on behalf of the program officer of Big If and of course the extended crew. Let me let you know that Big If is for sustainable development. It's an NGO, non-government, of children, elders, you know, men are also involved. Next same station, Glow 99.1 FM.
2: Ondo State Violence Against Persons Prohibition Law 2021. Violence, it's not our culture, it is torture. Let's join hands to stop this harmful practice in this against female. Fun le rara won o le fa keje ma san laida o le fo orisirisi isoro nigba ibimo o tun le jasi ku pelu ofin to dena iwa ipa gbogbo ti odun 2021 iyen Ondo State Violence Against Persons Prohibition Law 2021 ko faye gba ndabe fomo obirin o tori pe ijiya wa fe nikeni to ba donru ewo labe ofin ofin yi tun dena awu iwa ipa se nikeni boya o je akọ tabi abo iyen gender based violence e wa gbo ajo se gbogbo wa ni ka gba gbogbo awon iwa ibaje won yi danu kuro lawujo wa falaye lekun rere si elete atejise tabi kepi number yi 0800-300-3333 tabi 0800-100-1010 ikede yiwa latodo Bami Gilead.

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa níjọ gbangba làṣà ta torí ẹ la ṣe dúró dédé Glow 99.1 FM ìjà fún àfúrẹ́.
1: Ìmọ́tótó borí àrùnmọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbín òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsínní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ Glow 99.1 FM Àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ.
0: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ

kí yín káàbọ̀ lórúkọ olótú ètò yìí comfort ọmọlàfẹ́ lórúkọ gíwa ìkànnì tá a wà yìí mojísọlá ọládélé lórúkọ ìmí ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín àbúrò yín blessing àrókè lórúkọ tèmi ń jẹ́ o

APC àti PDP ni wọn péjú pèsè síbẹ̀ tó fi mọ alága ẹgbẹ́ ọ̀hún. Àtọmọ yìí olùdíje nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀.

0: Orúkọ mi ni Ṣọlá Tàkùrẹ́.
1: À ń gbọ́ yín, sà.
0: Ẹ jọ kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ ti kí ni èmi kì í sọ. Ṣé bíbí tó ti ń jẹun yẹn? Kò lè rí nǹkan tó lòdì sí wọn kó máa sọ, ó gbúdọ̀ sí nǹkan tó gbúdọ̀ ló ń sọ. Kọ ẹnìkan tó pẹ̀lẹ́ kan tó sọ pé láti bù wá síbi tí ó yẹ. Ẹ jọ bíbo. Àwọn wo, ẹgbẹ́ wo? Fún gbogbo àwọn tó ń rú lùkọ́ ti ìkọ́ ní gbogbo wọn. Ṣébò lọ sí gbọ́dẹ̀ sọ nísìnyí tí ṣe tún sọ pé gómìnà ṣe tètè kí bá wọn ṣe méjì. Wọ́n lára àwọn kọ́mí.
1: Àwọn ìgbìmọ̀ ìpolongo. Fún
0: Ọlọ́run ayàn fún wa. Ọlọ́run gbà wá lọ́rùn mi sí àbí Àtìkù nínú ẹlẹ́dẹ̀. Lọ́sàn-án fún wa.
1: Ó dá ṣeun gan ni fún ìdásí tọ̀dọ̀ ti yín 005-551-1110 tàbí 070-6677-1822 lẹ́ẹ̀kan sí 005-551-1110 tàbí 070-6677-1822.

0: Wọ́n ti máa ń sọ pé wọ́n ní nǹkan tó máa ń dá ìjà sílẹ̀ láàrin ọ̀rẹ́ méjì. Wọ́n ní àkókò ń bẹ̀, wọ́n ní bóyá kó jẹ́ owó àbí kó jẹ́ obìnrin. Ṣùgbọ́n mo fi ń yé yín ìyẹn náà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pé kò sí nǹkan kan tó dìjà láàrin èmi àti olóògbé Taiwo Azan tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ògògó. Ẹ nínú àwọn nǹkan méjì tó ń dá tó ń sọ sílẹ̀ yìí, kò sí nǹkan kan tó dá ìjà èmi àti ògògó sílẹ̀. Ṣùgbọ́n tá a bá ní ká máa wò, wọ́n ní ọ̀rẹ́ méjì ò lè wà. Wọ́n ní nítorí kíni, wọ́n ní àwọn àti ẹnu, wọ́n ní wọ́n máa ń jà tó jẹ́ pé wọ́n máa ń parí ẹ̀. Wọ́n ní gbogbo nǹkan tó jẹ́ pé ó dé ìjà sílẹ̀ láàrin èmi àti ògògó, gbogbo ẹ̀ pátápátá ló jẹ́ pé a ti parí. Kó tó di pé ọlọ́jọ́ dé, ẹ fẹ́ mọ nǹkan tó dìjà sílẹ̀, ẹ fi yẹn lẹ̀. Ta lẹnìkan tó fọ ìlédè yẹn náà lọ́sẹ̀ yìí? Ìyẹn náà ni Alhaji Yinka Quadri, ongan lo fọ̀rọ̀ elédè yẹn náà lọ́sẹ̀ yìí, pé gbogbo nǹkan tó dìjà láàrin òun àti ògògó tí àwọn èèyàn ń fọkàn sí kò rí bẹ́ẹ̀ o. Obìnrin ò dìjà wa, bẹ́ẹ̀ náà ni owó ò dìjà wa, ṣùgbọ́n nǹkan tó dìjà wa nǹkan kékeré ni. A dẹ̀ ti yanjú rẹ̀ kó tó di pé ọlọ́jọ́ dé. Ìyẹn náà fún Alhaji Taiwo Azan Ògògó. Yinka Quadri ló fọ̀rọ̀ elédè yẹn náà lọ́sẹ̀
1: yìí.
0: Ìgbésẹ̀ ńlá àti oríire mìíràn ló wọlé yẹn náà fún gbajúgbajà òṣèré tíátà ni. Ta lẹnìkan tí mò ń sọ, ongan náà ni Fẹmi Adébáyọ̀. Gẹ́gẹ́ bí ó ṣe ṣí iléeṣẹ́ ńlá kan ìyẹn náà sílẹ̀ ní ìlú Èkó ní ọ̀sẹ̀ tí a lò kọjá. Níbi tó jẹ́ pé wọ́n ò ti máa gbé sinimá jáde àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì. Ongan náà ni gbajúgbajà òṣèré tíátà yìí, ọmọ ọ̀gá Bello Fẹmi Adébáyọ̀, ọ̀nàrẹ́bù fúnrara rẹ̀. Ìyẹn náà ló gbé kalẹ̀, ìyẹn náà sí àdúgbò kan tí wọ́n ń pè ní Ikeja. Ìyẹn náà lọ́sẹ̀ yìí tó jẹ́ pé gbogbo àwọn òṣèré tíátà pátápátá ni wọ́n péjú pẹ́sẹ̀ ìyẹn náà síbẹ̀ lọ́jọ́ tá à ń wé yẹn láti wá bá ṣe àjọyọ̀ mo kú oríire. Ìyẹn náà fún iléeṣẹ́ ńlá tó gbé kalẹ̀ yìí. Mo dẹ̀ ń gbà ní àdúrà pé lágbára Ọlọ́run yóò kàn wá náà Londo State mí yìí, a gbóòórùn kan bẹ́ẹ̀ kalẹ̀.
1: Àṣìṣẹ́ṣiṣẹ́ ká má rẹ̀ lè jẹ́ o, àtàwọn rẹ̀ tó ṣe bí ọ̀tá o.
0: Àwọn oríire ni mo mú wá lọ́sẹ̀ yìí. Ẹbẹ́ ni nítorí pé àwọn òṣèré tíátà ń ṣe rere àbí. Oríire ni fún gbajúmọ̀ òṣèré tíátà ni. Ẹ tó jẹ́ pé ó ti wà ní Ndọ́ṣì látọjọ́ tó ti pẹ́, ṣùgbọ́n tó ti gba ìlú òkè òkun lọ báyìí. Lálẹ́ ni gan tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀, ìyẹn náà ni Súkànmí ọmọ Bọ́láńlé. Ìyẹn náà ni ọmọọba mi Balúwẹ̀. Gẹ́gẹ́ bí ongan náà ti gba ìwé ìgbélò, ìyẹn náà fún orílẹ̀-èdè Amẹ́ríkà. Níbi tó wà, ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó tún dúpẹ́ lọ́wọ́ ìyàwó rẹ̀. Bó jẹ́ kí gbogbo nǹkan tí ó jẹ́ pé àwọn kan ti ń lérò látọjọ́ tó ti pẹ́, kó mú ogó wá sí ìmúṣẹ, àti pé fún àdúró tirẹ̀, ìyẹn náà lórí ayé òun. Súkànmí ọmọ Bọ́láńlé, ongan náà ti jẹ́ ọmọ nílùú ìyẹn náà lórílẹ̀-èdè Amẹ́ríkà. Iná ń sọ báyìí. Àṣeyọrí àti ìgbéga ni ó dé bá gbajúgbajà tó dẹ̀ tún jẹ́ àgbà òṣèré tíátà ni. Ta lẹnìkan tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀, ìyẹn náà ni Yẹmí Ṣọládé. Yẹmí Ṣọládé, àwọn gan ti gboyè Prọfẹ́sọ̀ ìyẹn náà lọ́sẹ̀ yìí nílé ìwé gíga tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣetán.
1: Mo ti wá lókè.
0: Eléyìí tó bá fọ́ ní sí mi, wọ́n ní ẹni tó bá máa pè wọ́n báyìí kó máa fi Prọfẹ́sọ̀ ìyẹn náà sórúkọ wọn, nítorí pé àwọn gan ti gba oyè Prọfẹ́sọ̀ ìyẹn náà ní ọ̀sẹ̀ yìí. Tó jẹ́ pé wọ́n ti wá da Prọfẹ́sọ̀ Chief Yẹmí Ṣọládé. Oríire ni téèyàn bá ń gba ìgbéga lé ìgbéga ní ìdíṣẹ́ tó bá yàn láàyò àbí ní nǹkan tó bá ń kọ́, nǹkan tó dáa ni.
1: Ẹ wo kásùn lálẹ́ o, ó ná ṣọ́ra.
0: Bí Bash International olú ọmọ káfàtà Mr. Damon mú kí yín lápá abẹ. Ṣọ́ọ̀ṣì Kéènì yẹn Michael Alim ẹyin náà mú kí yín lápá abẹ. Ó dá ní pápá nítorí àkókò wa. Dáwọ́ abala tó kàn nítorí pé ọ̀rọ̀ pọ̀ yẹn náà nílẹ̀. Ìyẹn náà fún gbajúgbajà òṣèré tíátà ni tó jẹ́ pé agbéwá yẹn náà ní ọ̀sẹ̀ yìí.

0: lójú gidi.
1: Èròwì tìwìtì nílé ìjọsìn wa. Ìyẹn God Choosing Deliverance Healing Ministry aka Solution Grand tó wà ní Old Plaza Motel Ìsọ̀lọ̀ Quarters Àkúrẹ́. Bí àwọn ètò ìjọsìn wa sí lọ rèé nílé ìjọ wa. Gbogbo ọjọ́ Sunday aago méje sí mẹ́jọ àárọ̀ ní Sunday school aago mẹ́jọ ọ̀hún títí d'aago méjìlá ní ètò ìsìn wa gangan nílé ìjọsìn ọ̀hún. Tó bá wá jù lọ́jọ́ Tuesday yẹn ọjọ́ Ṣẹ́gun aago márùn-ún sí mẹ́fà ìrọ̀lẹ́ ní Bible study. Tó bá wá dọjọ́ Wednesday èèyàn ọjọ́ àánú ìsọjí alágbára ni sir prophetic and breakthrough school láti aago mẹ́jọ àárọ̀ títí di méjìlá ọ̀sán kẹlẹlẹ níbi tó lórí burúkú ti ń dolórí rẹ̀ tó jẹ́ pé gbogbo ìdààmú ayé èèyàn ti ń tú sílẹ̀ rọrùn níbi tí gbogbo ẹni tó rọra rẹ̀ pé tó sì ti dẹni táyé ń wárí fún ẹ̀rí pọ̀ rẹpẹtẹ àwọn tó ti ń wá tẹ́lẹ̀ ló lè ròyìn gbogbo ìbànújẹ́ ọjọ́ pípẹ́ àti promise and fail á kù lọ dànù bí ìlú gbọ́gbẹ́lẹ̀ lọ́wọ́ àdúrà tó ń gbóná girigiri bí àrá lẹ́nu olùdásílẹ̀ ìjọ ọ̀hún ìyẹn apostle John Gabriel aka Baba Practical. Lẹ́yìn ìpàdé àdúrà ọ̀hún ẹnikẹ́ni tó bá fẹ́ rí bàbá àyè wà fún iyun counseling service. Gbogbo ọjọ́ Jímọ̀ tó gbẹ̀yìn oṣù ni Night Vision wà ká mọ̀ sí Omega Knife látago mẹ́sàn-án alẹ́ sí márùn-ún ìdájí gbèrè ẹ darapọ̀ mọ́ wa ká dójú ti sàtánì ká lè lálọ́.
2: Ake gbogbo ẹ̀yin olùgbọ́ wa pé ẹ kúrọ̀ lẹ́hùn.
3: We greet all the listener. Good evening.
2: Èyí ni ìjọ God Choosing Deliverance Healing Ministry tó wà ní Former Plaza Motel nílùú Àkúrẹ́.
3: This is God Choosing Deliverance Healing Ministry at Former Plaza Hotel in Àkúrẹ́.
2: Àwa láti sojú bàbá wa nínú Olúwa Apostle John Gabriel Baba Practical.
3: We are here to represent our father in the Lord Apostle John Gabriel Baba Practical.
2: Orúkọ tèmi ni Olùṣọ́ Àgùntàn Owólafẹ́ Michael.
3: My name is Otele Folashade.
2: Orúkọ bàbá wa tó rán wa wá àwọn ni Apostle John Gabriel Baba Practical.
3: And the name of our father who sent us here is Apostle John Gabriel Baba Practical.
2: Ẹ jẹ́ àgbàdúrà.
3: Let us pray.
2: Bàbá ní orúkọ Jésù.
3: Amen.
2: Ọlọ́run ìpèyà àti májẹ̀mú adúpẹ́ ní ọwọ́ yín fún àánú tá a rí gbà olú ẹgbà ọpẹ wa.
3: Àmì.
2: Kì í ṣe mímọ̀ ṣe wa Ọlọ́run bí kò sí àánú rẹ. Ọ̀pọ̀ ló fẹ́ mọ ọjọ́ òní ṣùgbọ́n tí wọn ò sí mọ́. Ọ̀pọ̀ ló fẹ́ mọ wákàtí ṣùgbọ́n tó wà nílé ìwòsàn. Kì í ṣe agbára ti wa àánú ni olú àgbà ọpẹ wa.
3: Amen.
2: Bí a ṣe wá sórí afẹ́fẹ́ ní àṣálẹ́ yìí àwọn ọ̀rọ̀ tí ìwọ Ọlọ́run yóò gba ẹnu wa sọ jáde gbogbo etí tó máa gbọ́ jẹ́ kó ṣe ayé wọn láǹfààní.
3: Amen.
2: Ní ìkẹyìn ayé jẹ́ ká fi ìjọba ọ̀run ṣe èrè jẹ.
3: Amen.
2: Ògo ni fún orúkọ mímọ́ rẹ.
3: Hallelujah.
2: Jésù agbára wa.
3: Amen.
2: A kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa pé ẹ kúrọ̀lẹ́.
3: We greet all our listeners. Good evening.
2: Ohun tá à ń gbéyẹ̀wò ní àṣà.

dìgbà tí ìtúsílẹ̀ bá wáyé kí ènìyàn ó tó yí padà torí pé pẹ̀lú ọwọ́ agbára ni Ọlọ́run fi mú àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò nínú ìgbèkùn nílé àjòjì ètò wákàtí ìtúsílẹ̀ rèé 30 ìṣẹ́jú tó kú fún òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti lè ṣe ìránṣẹ́ Mountain of Deliverance and Holiness Ministry orí òkè Àgùnlà tó wà ní kilometer 2 Agamo Road Ita Ogbolu nípínlẹ̀ Ondo ní gbogbo ọjọ́ Wednesday láago 5 àbọ̀ sí 6 ìrọ̀lẹ́ ẹni Ọlọ́run pé ló yan ẹni tó yan ló ṣe logo ẹ pàdé Pastor Oladipo Bankole níbi wọn yóò ṣe máa fi ògidì ọ̀rọ̀ Ọlọ́run láì lábùlà ṣùgbọ́n tó kún fún ìtúsílẹ̀ nínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ àti sàtánì bọ̀wá ọjọ́ Wednesday ní 5:30-6 p.m. fún àdúrà àti ìtọ́ni ẹ pé bàbá orí òkè Àgùnlà sórí nọ́mbà yìí 0805-423-4466 ọ̀rọ̀ Olúwa dúró títí láì ọ̀rọ̀ yìí sì ni ìyìn rere tí à ń wàásù fún gbogbo ènìyàn ẹ̀rí rẹ̀ dájú nípa ìtúsílẹ̀ àtòkè wá

Dáfídì wípé dáàyà ti tu sínú mi olúwa. Ìdí nìyí tí ìjọ CAC Manan of Life tí a túmọ̀ sí ohun olúwa tó wà ní Yẹ̀gẹ̀dẹ̀ Igoba Alongado Road Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ níkànnì Glow 99.1 FM lọ́jọ́jọ́rú Wednesday láago méjì àbọ̀ sí méjọ alẹ́ níbi tí Prophet ti Bámiṣayé JP tí yóò ti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ gbogbo ènìyàn tí ìtúsílẹ̀ ìdáǹdè ohun ìgbàlà ọ̀fẹ́ ó máa torí afẹ́fẹ́ wọnú ayé oníkojípo tó bá gbọ́ agbétò náà. Ìjẹ́ ìwò wábi tí ó tún bójú olúwa pàdé láì kúrò nínú ìyẹ̀wù rẹ̀ má dàgùlá yí rédíò rẹ̀ sí Glow 99.1 FM lọ́jọ́jọ́rú láago méjì àbọ̀ alẹ́ nítorí pé ìtúsílẹ̀ ohun ìdáǹdè àtẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run pọ́nbélé fún àwọn tó ń pòǹgbẹ fún ìgbàlà náà nígbẹ̀yìn. Má gbàgbé o, every Wednesday 7:30 to 8 PM òun lè tó ọkàn tuntun ní Glow 99.1 FM pẹ̀lú Prophet ti Bámiṣayé JP tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ CAC Manan of Life fún ẹ̀bẹ̀ àdúrà àti ìgbaniníyànjú wòlíì 0810311906.

0: méjì lẹ́tọ̀ yìí yóò máa pín sí.
1: Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn.
0: Ìpele ìkejì la ó ti máa kán lu agodo ìfẹ́.
1: Gbà ya fọkọ
0: gbọ̀kọ̀ fàyà.
1: That is matchmaking.
0: Ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí.
1: Fún ìbéèrè ẹ pè wá sí
0: 08035632282.
1: Today's own with Ọlálójú.
0: Ẹ máa gbọ́.
2: Ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀yin tó ń wá ìfẹ́.
3: Ẹ káàbọ̀ sí ọgbà ìfẹ́, ètò tó ń fún ọkàn láyọ̀ àti ìtura.
2: Pẹ̀lú olólùfẹ́ ẹ̀yin MC Church K.
3: A ó ka àwọn ìkíni fún olólùfẹ́ tí o yàn láàyò.
4: A ó tún fi àwọn orin ìfẹ́
3: gbé e lárugẹ. A ó tún bá yín wá ìfẹ́ tòótọ́. Ẹ ó tún láǹfààní láti máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ Secret Place.
5: Odò ìfẹ́ kún máa lò ẹ̀. Bínú ìfẹ́ jó mi ò kò yá.
6: Láti agogo mẹ́sàn-án sí agogo mẹ́wàá ní gbogbo ọjọ́ Wednesday.
2: Níkẹ́ pàdé bàbá ìfẹ́ Olúkáyọ̀dé Ajayi Ṣọ́ọ̀ṣì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Ṣọ́ọ̀ṣì K.
3: Bẹ́ẹ̀ni, ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Glow 99.1 FM Ìjàgbó Estate Àkúrẹ́.
7: Ìfẹ́ làkọjá òfin o.
3: Ọgbà ìfẹ́, ìfẹ́ ni gbogbo nǹkan, ìrìnàjò ìfẹ́ wa ò ní dànù.
8: Ọgbà òjò nígbà ẹ̀rọ, ọkọ̀ ìfẹ́ wa ò ní dànù. Ìpìlẹ̀ ìfẹ́ wa lórí òdodo
9: lọ. Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́.

0: iṣẹ́ ọlọ́wọ́ bá o tẹ̀kùn bínú lásán ẹni náà kàkọ́ sọ́kọ́ láti.
1: Ìgbà ìràwọ̀ lè mọ́lẹ̀ tó ṣùpá adé orí òpin òjò tẹyẹkẹyẹ Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tù. Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá adé.
2: Gbangba làṣà ta torí ẹ̀ la ṣe dúró dédé. Glow 99.1 FM Ìjà fún Àkúrẹ́.
3: Àkójọpọ̀ ìròyìn ní tìbútòrò orílẹ̀-èdè wa la mú tọ̀ yí wá.

0: bẹ́ẹ̀ ni ọ ọlọ́run voice of testimony dé gbogbo ẹ̀yin ènìyàn ẹ wá pàdé baba voice of testimony ní glonase ní ẹ̀pọ̀ tí wọ́n ní ẹ̀fẹ́ láti táyé ọmọ ènìyàn ṣe lórí ètò tá a pè ní bíi bíbélì wí ó yá o ẹni àmì òróró ọlọ́run tí wọ́n ń kalẹ̀ fún yín
1: prophet and servant aburumaku stephen
0: ojú adéyẹmí lórí ètò tá a pè ní kí ni bíbélì wí.
2: aago mẹjọ àbọ̀ àṣálẹ lórí ìkànnì glo 99.1 fm ìjàpọ̀ estate àkúrẹ́.
0: ẹ wá gbọ́ ọ̀rọ̀ ìtúsílẹ̀
1: ọ̀rọ̀ ìwòsàn.

0: ìmọ́tó tó borí àrùmọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbín òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsínní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ glo 99.1 fm àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ
1: gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì glo 99.1 fm ìjàpọ̀ àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀já jọ ṣe
2: yépa glo

0: ìsìn tó ń bẹ̀rẹ̀ pẹ̀lú Sunday school lago méje sí mẹ́sàn-án àárọ̀ àti ìsìn ọjọ́ ìsinmi gangan lago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán. Ìránṣẹ́ Olúwa Alájẹ Prophet Pastor Akọ́ṣílẹ̀ Ìfẹ́ Dayo JP ni Ọlọ́run lò fún ìtọ́ni àti àdúrà. Ẹ máa pe bàbá sórí nọ́mbà yìí 08060352729. Máa bọ̀ ó, Jésù ó bá ọ pàdé.
1: Máa bọ̀ Jésù ó bá ọ pàdé. Ẹ kalẹ̀ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ wa. Bàbá wa nínú Olúwa tọ́lọ́run lò lọ́wọ́lọ́wọ́ nínú ìjọ CAC Olúwa kò gbàgbé mi. Wọ́n ti wà ní orí atẹ́gùn. Ẹ kalẹ̀ bàbá.
2: Ẹ kalẹ̀ olóòtú mọ̀rẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé a kú ìfaradà a dẹ̀ kú ìpalẹ̀mọ́ ọdún torí a ti wà lóṣù bàbàbà.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọjà ọdún dẹ̀ ti bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀ yóò ní ṣòwò tó ń gbọ́ mi àtàjèrè lẹ máa tà. Gbogbo ẹ̀ yóò ní ṣe ọwọ́ ní àkókò tá a múra àti wọnú ọdún lọ. Iṣẹ́ rere tẹ́ ẹ̀ tí gbàrí láyé ọ̀run máa yọ̀ǹda rẹ̀ fún yín. Mo kí ọba Àkúrẹ́ Dèjì lórúkọ Jésù ìlú òní túmọ̀ yín lórí. Mo kí ọba Sọ́lọ̀ fi Sọ́lọ̀ lórúkọ Jésù Sọ́lọ̀ òní dàrúmọ̀ yín lórí. Mo kí gọ́vnà Ayédà tiwa. Mo kí Chairman Àkúrẹ́ South Local Government Honorable Fashua lórúkọ Jésù ìlú Àtòrò nígbà tí yín o ọkàn yín á sì balẹ̀. Mo dẹ̀ kí gbogbo ọmọ ìjọ Christ Apostolic Church fún àṣekágbá àjọ̀dún obìnrin tá a ṣe kọjá ní ọjọ́ Sunday tó kọjá àti gbogbo ẹ̀yin obìnrin gbogbo tẹ́ wá pátápátá lórúkọ Jésù bí ayé ti ń jáyé bí ojú ọ̀tá pọ́n bí iná bòòrùn bí òòrùn ẹ̀ ní mọ bojì ọmọ lórúkọ Jésù ẹ̀ ní mòpin ọmọ yín gbogbo èso tó tinú yín jáde ló máa lọ́jọ́ ayọ̀ ọkàn yín á sì balẹ̀ gbogbo ènìyàn ẹja pàdé láàárọ̀ ọ̀la. Ìpàdé àdúrà tọ̀la jẹ́ ìpàdé àdúrà tó ní agbára díẹ̀. Ọlọ́run bá mi dá má jẹ̀mú sínú ìpàdé àdúrà yẹn gbogbo ẹni tó ti sọkún rí gbogbo ẹni tó yún máa ń bàjẹ́ mọ́ lára ni àbí gbogbo ẹni tó jẹ́ pé wọ́n máa mú àmúbọ̀ ọkọ àti gbogbo ẹni tó ń ṣe ìgbéyàwó lójú àlá gbogbo ẹni tẹ́ máa ń ṣa ìgbín lójú àlá gbogbo ẹni tẹ́ máa ń kówó jọ tó wò kí n dúró lọ́wọ́ yín gbogbo ẹni tẹ́ ń ṣiṣẹ́ ṣùgbọ́n tẹ́ mọ tẹ́ ń fowó ṣe gbogbo ẹni tí ayé wọ̀ láṣọ gbèsè ẹ máa bọ̀ nínú ìjọ Christ Apostolic Church. Òkè Olúwa kò gbàgbé mi tó wà lẹ́yìn ilépo Funke Mass Filling Station Ayéyẹmí Street Ìsọlọ̀ Lákùrẹ́ gbogbo ènìyàn lọ́lọ́run fẹ́ rí láàárọ̀ ọ̀la. Ẹ mú ìgbàgbọ́ yín dání tẹ bá ń bọ̀ ìwọ tó ti ṣẹ́ṣẹ́ iṣẹ́ tó ò lákojọ ìwọ tó jẹ́ pé tán bá promise rẹ wọn kì í muṣẹ́ ogun promise and faith yẹn àbí wọ́n ta ọlọ́fà ni mi ò mú orúkọ tí ọfà yẹn ń jẹ́ tí Ọlọ́run ò ní lè tì jáde. Sister kan gbọ́ mi báyìí nígbàtá parí àjọ̀dún ní Sunday toró wá sí program yẹn ó wá fi nǹkan tó ó ní òun sick mo ṣáà ní òkè àìsàn yẹn máa lọ mo wá fún lómi àti anointing ìgbà tó mú ó ya kinní yẹn ó ṣàfihàn mi lórí fóun ó ń bọ̀ ní ọ̀la ó máa fún wa ní testimony lọ́la yẹn gbogbo èèyàn ló máa fetí gbọ́ kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe mi ò mọ ọfà tó wà láàárẹ̀ mi ò mọ báyọ̀ ọfà ẹlẹ́yẹ ni o tó ń rìn kiri ní gbogbo ara rẹ àbí tó máa ta ọ́ bí kán data sí ọ lára àbí tó jẹ́ pé gbogbo ara aṣa máa gbóná ṣáá máa bọ̀ láàárọ̀ ọ̀la ìwọ tó ń jẹun lójú àlá máa bọ̀ nù jọ Christ Apostolic Church òkè Olúwa kò gbàgbé mi ètò wà lẹ́yìn ilépo Fúkì ní Ayéyẹmí Street Ìsọlọ̀ Lákùrẹ́ tẹ́ ẹ bá ń bọ̀ ẹ máa pe nọ́mbà mi òun náà ni 08060 35 27 29 08060 35 27 29 ẹjá tètè dé láàárọ̀ ọ̀la sínú ìjọ Christ Apostolic Church òkè Olúwa kò gbàgbé mi tẹ́ bá ti délé epo fún kímàsì yẹn ẹ ti máa wo sanbọ́ọ̀dù wa kò sẹ́ni tí ò mọ ṣọ́ọ̀ṣì wa Ayéyẹmí kan ṣọ́ọ̀ṣì wa kan ni Ìsọlọ̀ kan ṣọ́ọ̀ṣì wa kan ni Àkúrẹ́ kan ṣọ́ọ̀ṣì wa kan so kò síbi tó dé ní gbogbo ọ̀dọ̀ àwọn ọlọ́kadà tó bá ló ń lọ sí ṣọ́ọ̀ṣì Pastor Akọ́ṣílẹ̀ èyí tó wà ní Ayéyẹmí Street Ìsọlọ̀ Lákùrẹ́ wọn á tọ́ka sí fún ọ tó bá ń bọ̀ láti ọ̀dá tó bá ń bọ̀ láti ọ̀bà ilé tó bá ń bọ̀ láti ìgòbà ẹ bọ́lẹ̀ ní Jọmu Junction ẹ gbé ọ̀kadà ẹlẹ́n lọ sí Ayéyẹmí Junction níbi ilé epo yẹn bọ́lẹ̀ ń bẹ̀ CAC yẹn ló wà lẹ́yìn ilé epo yẹn tẹ bá ń bọ̀ láti Lẹ́ṣà Road torí ọ̀nà tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ bá ń bọ̀ láti òkè ọgbà tẹ bá ń bọ̀ láti ìjàrẹ́ ẹ lè bọ́lẹ̀ ládé gbọ́lá.

0: ẹja sáré wonú ìwé Jacob orí kẹta ẹsẹ kẹfà.
1: Iná sì ni ahọ́n.
0: Mo fẹ́ kẹ́ ẹ ṣọ́ ẹnu yín gbogbo ènìyàn ní àkókò tá a wà yìí. Ìbò ti wọlé báyìí, olòmíràn ó fẹnu da ìjọrú, olòmíràn ó fẹnu ba yé ọmọ ara rẹ̀ jẹ́, olòmíràn ó fẹnu ba yé ọkọ ara rẹ̀ jẹ́, gbogbo àṣírí ilé rẹ̀ ló lọ ń tún fún ara ìta. Ọmọ olòmíràn fẹ́ travel out, a máa sọ́ káàkiri, àdẹ́dọ̀dì wọ́n máa deny ọmọ yẹn ní ẹ́mbásì. Olòmíràn adán tán gan torí pé ìyá rẹ̀ ti rojọ́ rojọ́ rojọ́ rojọ́, kò ní rí bá ti ṣe kò ní rọ̀nà gbégbà because àwọn yìí iná ni. Olòmíràn ó ti fẹ́nu ṣera rẹ̀ níwájú olóore rẹ̀, ó ti fẹ́nu ba olóore rẹ̀ jẹ́, ó tún fẹ́nu ba ayé àwọn ọmọ tó bí jẹ́. Ẹ kó ara yín ní ìjánu torí olòmíràn mọ̀túmọ̀ àwọn tó ń lò. Yes.
1: Ayé ẹ̀ṣẹ̀ sí ni.
0: Ayé ẹ̀ṣẹ̀ sí ni.
1: Ní àárín àwọn ẹ̀yà ara.
0: Láàárín àwọn ẹ̀yà ara.
1: Ni àwọn ti ń ba gbogbo ara jẹ́.
0: Ni àwọn ti ń ba gbogbo ara jẹ́ o.
1: Láti ìtinà bọ ipò ayé wa.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Mo rẹ́ni tó sọ ọ̀rọ̀ tí ò yẹ kó sọ tó gbé dólókuta. Mo ń wo kéèsì Genesis lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Tẹ́ àwọn kan sọ pé onífa kò nífa. Ẹni yẹn sì ń wà láti mọ́lẹ́. Ẹni tó sponsor program yẹn ó wà láti mọ́lẹ́ báyìí because àwọn wọn kó bá wọn. Olòmíràn kan tí ò rí la máa sọ nípa ìránṣẹ́ Ọlọ́run. Ohun tí ò rí tí ò ṣojú ẹ̀ tí ò ní evidence. Ọ̀pọ̀lọpọ̀ gan tí ò rí nínú ilé tó ń gbé la máa fi ba àwọn tó jọ ń gbé nínú ilé yẹn jẹ́. Bẹ́ẹ̀ náà ni láàrin ẹgbẹ́. Bẹ́ẹ̀ náà ló wà láàrin olóṣèlú. That is why a gbúdọ̀ kó ara wa ní ìjánu. Ká mọ orú ọ̀rọ̀ tá a máa sọ because ọ̀rọ̀ mìíràn wà tó lè sọ tó lè ran ẹlẹ́wọ̀n. Ìmíràn wà tó lè sọ láì lọ sẹ́wọ̀n ti ara á gbé ọ sẹ́wọ̀n ẹ̀mí. Hallelujah.
1: Hallelujah.
0: Ìwé òwe orí kẹta lẹ́sẹ̀ kẹta Proverbs 13 verse 3.
1: Ẹni tó pa ẹnu rẹ̀ mọ́.
0: Ẹni tó pa ẹnu rẹ̀ mọ́.
1: Ó pẹ̀mí rẹ̀ mọ́.
0: Ó pa hallelujah.
1: Hallelujah.
0: Olòmíràn kan ṣàlè mọ̀ pé ó mọ̀rọ̀ sọ. A kò sọ̀rọ̀ gbàù. Gbogbo nǹkan ló ń dá sí. Bíbélì dẹ̀ sọ pé wádìí ohun gbogbo ká di èyí tí ń ṣe òtítọ́ mú. Olòmíràn a kò sọ̀rọ̀ gbàù gbàù. A dẹ̀ kàn dàmú láti bẹ̀. Wòlíì kan sọ́mu lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Orí tó ń bá gẹ́gun fúnyàn ó ní bẹ́ẹ̀ ló ṣe máa rí. And it's true. Wòlíì ìṣòro kọlù bẹ́ẹ̀ lolòmíràn yàtọ̀ sí wòlíì. Orí olòmíràn tó wá le ju ti wòlíì lọ. Tó jẹ́ pé àkàndá ènìyàn ni tí ò ṣe sọ̀rọ̀ rẹ̀ láì dá. Hallelujah.
1: Hallelujah.
0: Ẹ pé àwọn wa yẹn ó gbúdọ̀ ní break. Olòmíràn fúnra ló bá yé ọmọ ara rẹ̀ jẹ́. Níbi tó ti ń rojọ́ ọmọ rẹ̀ káàkiri rojọ́ ọmọ rẹ̀ káàkiri ayé wa gbaṣẹ́ṣe lórí ọmọ yẹn. Lorúkọ Jésù ó ní fẹnu kóbá rẹ. Ó ní fẹnu báyé ọmọ rẹ jẹ. Àwọn iná la fi ń gbàdúrà tọ́lọ́run dẹ̀ ń dá ibẹ̀ níwá tí mọ̀ pé àwọn ní agbára. Olòmíràn á dẹ̀ béèrè fi sàbáì. Á dẹ̀ rí gbà. Ìyẹn ni pé àwọn wa àṣẹ wà ń bẹ̀. Olòmíràn àwọn yẹn ló fi ń ṣèpè fọmọ rẹ̀ láràárọ̀. Ó dẹ̀ fẹ́ jèrè ọmọ mọ̀mọ́. Ẹ̀yìn rẹ láyé ọmọ bẹ́ẹ̀ máa dá. Because ó ń gbé ọmọ yẹn ṣèpè pé kò ní dá fún. Tọmọ bẹ́ẹ̀ bá wá máa dúró àgbà dáadáa oúnjẹ ọmọ yẹn máa jiná ṣùgbọ́n ò ní dúró jẹ ń bẹ̀. Lórúkọ Jésù gbogbo òbí tó ń gbọ́ mi ẹni fọwọ́ ara ń ṣera yín. Ẹja wónú ìwé mímọ́ ìwé òwe 12:18-19 mi ò ní kọjá ibẹ̀. Yes.
1: Àwọn kan ń bẹ.
0: Àwọn kan ń bẹ.
1: Tí ń yára sọ̀rọ̀ lásán.
0: Tọ́ máa ń yára sọ hallelujah. Ẹnu ọjọ́ mẹ́ta ẹ báyìí mo rẹ́ni tó sọ fún mi pé but mi ò fẹ́ sọ̀rọ̀ lórí atẹ́gùn. Wọ́n á yára sọ̀rọ̀ lásán nínú ìjọgan nínú ibi iṣẹ́ níbi tó ti ń kọ́ṣẹ́ wọ́n máa sọ̀rọ̀ lásán wọ́n máa sọ̀rọ̀ gbàùgbàù. Olòmíràn sọ kò ní mọ̀ pé ọ̀gá máa gbọ́ ẹni tó bá sọ̀rọ̀ yẹn wà á rò pé ó bá sọ̀rọ̀ àṣírí. Ó máa padà sọ lẹ́yìn fẹ́ni tó sọ̀rọ̀ rẹ̀. Ẹni bá dẹ̀ ti ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn tó wá ń bá ọ tó ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn lọ́dọ̀ rẹ̀ ó sì ń bọ̀ wá tójọ́ rẹ̀ sólòmíràn. Wá ti mọ̀ pé a mẹ̀bọ̀ lẹ́ni orú ẹni bẹ́ẹ̀ ó yẹ kó yẹra fún. Torí bó ṣe ń bàyàn jẹ́ lójú rẹ̀ yẹn ó sì máa bàwọ́ náà jẹ́ tí ìjà bá dé. Kò sí ọ̀rẹ́ tó lọ títí. Mo máa ń sọ kò sọmọ ìjọgan tó lọ títí. Olòmíràn wa ìgbà tó bá kọ́ dé yẹn a máa kúra máa ga a máa kúra máa ga jẹ́ kó ṣe díẹ̀ sí I repay pastor Shehu. The next thing, pe come after book who come pastor yen. Olomire on pastor dele. Olomire on manu yare. Ama apetonti orimbe. Lord Cogers, Orion, and Babody. Mamma Soro Lasson, shout, shout, yes.
1: Shuba, aha, log boy, Lerani.
0: Aha, log boy, Lerani, sir. Ilerani, Yanipa, log mamma, qua, Rene, Janu. O log mamma, qua, Rene, Janu. Pope Bando, I lo social media, dancing, don't so renio. O Polopo, mo, social media, yellow. O Lumion conso, pe call him mo, or he call him mo, we only lost, I won't see. Talking to Bobo Pastor, Lole Damora. Tell you about Boru Comija Masue. Me on this operator, Moja Pastor. Because my good old work came on. Maja come up, Ponton, Shane, and Pierre Shane. Tori Belly Sopa, my Palmo Sibico. Fuero Nupuada. So by a tobacco locuta, Ale Loro Nupuada, Ponton, Shane, Oronk. Come up, Boru Kama Conja. Lord Cogers and Union, Panyo, and a condom. I just had a word no as a tokay. Proverbs 16:24.
1: Or didn't that be a faraoni? O do Marco.
0: O do, don't look about sort of work by me about Inuradu. Ah, allo mope, your bruculento, our joy, O Lord, and see me be. O no, Adam, I will quit. Ah, O share. O se koni mo pe se lo n batun je olomiran olore re ota wa baje lodo re ounu ade ma gba ibi melo lo ti fe gbogbo awon be yan ko sibi to ma de ton ti ni boju olore je yes
1: odun mo kan o si se ilera fun egungun
0: aha
1: ona kan wa ti o dabi eni pe o dara
0: o
1: sugbon okun re ni ona iku
0: hallelujah eni ba ti rojo ju o ma ite ku toro ma senti o ye ko se ti oni dariji laye o le ma folopa mu o sugbon ma kadu ati pe se ni ko rarinra se ni ko sowo omo ko ma jere omo oru won dere ton ba ku eni ba so kun oni mo bi ton te fenu won kose loruko Jesus enu re oni pa o eni te modele eni te riri e olomiran ba to ba se wonu jo for the first time only man will be a shumet fambe. Walk on it by Wakro, no joy, Amaro joy, joy, and kiri. He what all said, they bound to bambe, go on to rojoy, Johnny B. No quick cooking, do what? Tori, Bibel is opera, and your military and your car. A ye by your jay, a shua honey, a ye bow loshi luje, a ye bow by jay, or by joy jay, a ye barra in jalani, jota bawa, a ye corira ye. Ti fe ba wa oni ma rojo elejo kiri oni ma yale omo ejo from one place to another to ba fe kadua re gba oni se yen because e gbe ni fun awon oluwa ti so pe o gba awon ton tu le olohun e gbe ni fun won sa ko san to de le bo olohun ja ko bori loruko Jesu oni ri binu olohun o gbogbo an tan wole lo TikTok yen e ma ra anu gba Lord call Jesus, Kolua ko bu si oro re.
1: Amen.
0: Jesus, Oluwa wa.
1: Amen.
2: Eje ka de oke lona.
3: Olorun baba prophet pastor akosile ife dayo nse bebe ninu ijo CAC oke oluwa ko gbagbe mi nilu akure ohun la se pe gbogbo eniyan sinu ipade adura lagbara to nwaye ni gbogbo ojo Wednesday losose ti akori re je wakati anu ati itusile hour of mercy and deliverance agome jo aro si meji la osan ni 8 a.m. to 12 noon kini shuru tin ba ofira iwo na ma bo ki anu otu osile o wakati anu ati itusile ni gbogbo ojo Wednesday agome jo si meji la osan ninu ijo Christ Apostolic Church CAC oke oluwa ko gbagbe mi to wa leyin Funky Mass Filling Station Ajejemi Street isolo ni lu akure ni kete leyin ipade adua ni baba nla nfani lati ri gbogbo eyan fun igbade niyanju esi nla nfani lati ba wa josin ni gbogbo ojo isimi ninu isin to nbere pelu Sunday school lago meje si mesan aro ati isin ojo isimi gangan lago mesan aro si meji la osan ifranse olorun alaye prophet pastor akosile ife dayo JP ni olorun nlo fun itoni ati adua e ma pe baba sori number ji 08060352729 Mabo Jesu ba opade
2: five meter one merry at 0 8 5 meter one merry ati 0 kan number te ma lo niyan lati fi ba iranse olorun alaye soro ni asale oni.
4: Hello.
2: Ekale.
4: E ma kale o baba o amururu yan ma dotun.
0: Amen.
4: Oruko mi ni oteru kwambuz lata pe ladugo joka baba gbadura fun mi.
0: Oruko Jesu.
4: Amen.
0: E ni bodun lo.
4: Amen Jesu.
0: Emi omo yin o ni ba lo.
4: Amen Jesu.
0: Oju korilede o ko le to eni sagbejeun.
4: Amen Jesu.
0: Asegun.
4: Amen Jesu.
0: Oluwa wa.
4: Ami, ami oruko Jesu.
0: Baba lo ta won ni bara lore o lose yi.
4: Eza.
0: E wa yi ke lo ta won lore ni matadon. E ba je meta, e ba je meje, eni no ba te ba agbara yin ba gbe. E de ri owo Olorun ko to di Sunday.
4: Eza, e se o.
0: God bless you, sir.
2: 0825 meta 14 ati 0 kan. Elo e kale. Kilo oruko yin ati bi te tin ba wa soro ni asale oni.
0: Oruko Jesu. Oluwa lo nsukun sinu, ki lo npa yin lekun, omi je yen gbedan. Gbogbo ogun ekun adasun ninu aye yin orun fi opin si. Mo gbadura owo to gbe aye yin do soju kan, owo yen gbedan. E pe mi layin eto yi ma. Adara fun yin. Yeah.
2: 0825 meta 14 ati 0. E kale.
5: Hello.
2: E kale ki loruko yin. Ki loruko yin.
5: Hello.
2: 0825 meta. E kale.
6: Hello.
2: E kale ki loruko yin.
6: Oluwa ni.
0: Oruko Jesu.
6: Ami.
0: Ibi ti ran baba ti ya yin ode, orun ma gbe ode be.
6: Ami.
0: Ah, loruko Jesu won ni ja o leyin ya o.
6: Ami.
0: Wa sase ori.
6: Ami.
0: Jesu Oluwa wa. Doctor ni ko
6: su. Ami. Ade.
0: Ada fun iya re nkan.
2: 0825 meta 14 ati 0 kan.
5: Hello.
2: E ka le ki loruko yin.
5: Ma pega o.
2: Ki loruko yin.
5: Lawa pelu yin o.
2: Ki loruko yin.
5: E gbadura fun
0: wa. Loruko yin baba.
5: Lori Ade lo so ti oja lo lo fi aro.
0: Oruko Jesu. Oluwa ko gbadura fun yin.
5: Amen.
0: Ori Ade kin gbe soko, ogo yin ma mi agbaye. Ogun ile to ti mo te ma da to lohun ni gba, ogun ya wole. E try ke wa laaro la baba. E try ke wa si program yen laaro la. Mo fe rin laaro la.
2: Se ba ti fe pe wa ma kuro legbe radio yin tabi ke radio yin si sale patapata. E kale. E kale ki loruko yin. 0825 meta 14 ati 0 kan. E kale.
5: E kale.
2: Ki loruko yin ati bi te tin pe.
5: E kale.
2: Ki loruko yin.
5: E bi lati ko sir, Adeyemi.
0: Oruko Jesu.
5: A so mi sir.
0: O ta gba lowo eyan anu ko da pada. Mo gbadura fun yin ona to di niwaju yin Oluwa ko la.
5: Amen.
0: Olore ayanmo loruko Jesu o ya ko jade si.
5: Amen.
0: E pe mi laye eto yi sir, a ni akoko, a ni dolugbo won lori eto yi.
2: 0825 meta 14 ati 0 kan. E kale. E kale. E kale. 0825 meta 14. E kale.
0: Kotema.
2: 0825 meta 14 ati 0 kan.
0: O ku pe meji ti mo fe gba.
2: E kale.
0: Meji pere.
2: E kale. 0825 meta 14 ati 0 kan.
0: Ipe yen ja lura bayi.
2: E kale. 0825 meta 14 ati 0 kan. Number 10.
0: A ni le gba ipe lori eto yi bayi. E je ka gbogbo eniyan. Kan gbe omi won siwaju lowo lowo lowo lowo gbogbo ibi kibi to ba wa o wa nu oko ni o wa ni abule ni o wa ni ibi kibi ba je loyibo eyin te wa lori TikTok lori Facebook direct e gbo mi dani mo fa gbadura fun yin loruko Jesu mo gbadua gbogbo ami ogun lara yin o ya ko pare o mi owo yin o ya ko gba agbara gbogbo eniyan laaro laja pade ninu ipade adua yi bi wa yen ma se pataki ju pe ko pe mi lo because awon to nwa lo mo nkan to lo nse fun won ma bo laaro lanu jo Christ Apostolic Church oke oluwa ko gbagbe mi to wa leyin lepo Fukimas Filling Station Ayeyemi Street Isolo Lakure ago mejo ni adua yen ma bere a ma pa ilago mejila a be siri wo lile lata ago mejila da ago meta gbogbo eniyan papata eja pade nu pade adua yen laaro la ago mejo la ma bere oni di ati ni ba pade pelu woli oni di ati ni ba pade pelu olorun because olorun ni number 1 laye olukuluku loruko jesus eni lori aseti mo gbadua fun ilu akure ibo to nbo ko ni fight ajesile mo gbadua fun gbogbo omo ijo Christ Apostolic Church parapata loruko jesus eni kan ko ni yodan gbogbo eyin ten fo kankan sin olorun nu ijo yi mo gbadua eni mo boji omo gbogbo eyin omo ijo ri afefe loruko jesus won ni femi yin pale odun mo won ni femi omo yin pale odun mo gbogbo eyin ta jo njosin mo gbadua loruko jesus eni sokun kikoro abo olorun ma daju lori omi owo yin e ko di eje jesus mo ya simo loruko ti baba ti omo ti emi mo agan to ba mu ko dolomo anti yin o ti pe to ti wa nle okan woju olorun fomo gbe omi yan dani o de need ya ti wa sinu ipade adua e lola loruko jesus omi yan ro ba ti mu bai ole omo sonu re ton ba ri ofa to wa lara re ti o je ki omo duro ofa yen jade gbogbo ofa pa ni ma pariwo e to wa lara en to ngbo mi lowo lo ofa yen ba ina jade ogbogun abinibi ogun inu eje to ni ko rin bi ya ti baba se rin ogun yen gbina sonu o ti ri be o ti se be jesus oluwa wa
2: e daruko yin fun omo nigeria
0: oruko mi ni woli ati ajinrere akosile fedayo ti olujo wa ni Ayeyemi Street Isolo Lakure gbogbo eniyan lasale mu fe gba ipe yin e pe number mi leyin eto yi ona ni 08060352729 layo la ma pade adara fun yin
1: Oluwa Tony James
2: wa le fo so aloruko mi
3: Olorun Baba Prophet Pastor Akosile Ife Dayo nse bebe ninu ijo CAC oke Oluwa ko gbagbe mi nilu Akure ohun la se pe gbogbo eniyan sinu ipade adura lagbara to nwaye ni gbogbo ojo Wednesday losose ti akori re je wakati anu ati itusile hour of mercy and deliverance ago mejo aro si mejila osan ni 8 a.m. to 12 noon kini soro tin ba ofira iwo na ma bo ti anu otu osile o wakati anu ati itusile ni gbogbo ojo Wednesday ago mejo si mejila osan ninu ijo Christ Apostolic Church CAC oke Oluwa ko gbagbe mi to wa leyin Fukimas Filling Station Ayeyemi Street Isolo nilu Akure ni kete leyin ipade adua ni baba nlanfani lati ri gbogbo eyan fun igbade niyanju esi nlanfani lati ba wa josin ni gbogbo ojo isimi ninu isin to nbere pelu Sunday school lago meje si mesan aro ati isin ojo isimi gangan lago mesan aro si meji la osan ifranse Olorun alaye prophet pastor akosile ife dayo JP ni Olorun lo fun itoni ati adua e ma pe baba sori number ji 08060352729 Mabo Jesu ba opade

0: pọ̀ ohun tí ó jẹ́ nìyẹn a máa yẹ márùn wò ohun tí bíbélì wí ní àṣálẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú a ṣí bíbélì wa sínú ìwé revelation orí kejìléní ogún ẹsẹ̀ kọkàn orí kejìléní ogún ẹsẹ̀ kọkàndínní ogún bákan náà a ṣí bíbélì wa sínú ìwé deuteronomy orí kẹrin ẹsẹ̀ kí ejì ká kíyèsí ohun tí a pè ní bíbélì ohun tí ó ń jẹ́ ní ibẹ̀ yẹn kí ni bíbélì wí.
1: Bíbélì
0: sọ wípé
1: bí ẹnikẹ́ni bá sì mú kúrò nínú ọ̀rọ̀ ìwé ìsọtẹ́lẹ̀ yìí.
0: Bí ẹnikẹ́ni bá mú kúrò nínú ọ̀rọ̀ ìwé ìsọtẹ́lẹ̀ yìí.
1: Ọlọ́run yóò sì mú ipa tirẹ̀ kúrò nínú ìwé yìí.
0: Ọlọ́run yóò mú ipa tirẹ̀ kúrò nínú ìwé yìí.
1: Àti kúrò nínú ìlú
0: mímọ́ ni.
1: Àti kúrò nínú àwọn
0: ohun tí a kọ sínú ìwé yìí. Bí ẹnikẹ́ni bá sì mú kúrò nínú ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀. Ọ̀rọ̀ ìsọtẹ́ bíbélì jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a sọ tẹ́lẹ̀. Tí a ti fi fún àwa ènìyàn tí a ń tẹ̀lé ibi tí a ti lè rí ara wa ibi tí a ti lè dá ara wa mọ̀ ohun tí a fi ṣe àkọ kí là ń pè é àǹkọ wa atọ́nà wa.
2: Akọmọ̀nà.
0: Lẹ́yìn akọmọ̀nà bí ẹnìkan bá yọ kúrò ń bẹ̀ a ó yọ pa ìkúrò tó pọ̀ Ọlọ́run ni bó bá korò tó bá sọ jáde tó bá gbà ajé adùn fún tó bá dùn tẹni tó bá gbà ajé ìkorò fún ṣùgbọ́n bó bá ṣe gbé wá tí a bá ti gbà ní tòótọ́ ẹni wípé a mọ̀ pé ní tòótọ́ Ọlọ́run ló ń sọ ọ̀rọ̀ tó gbọ́ Ọlọ́run sọ Ọlọ́run kì í sọ ọ̀rọ̀ kó má rí bẹ́ẹ̀ aleluya o àpọ̀lọpọ̀ láàrin lẹ́ni kí láàrin lẹ́ni lára ọ̀rọ̀ Ọlọ́run yìí ibi tí ó bá ti korò ń bẹ̀ lómìnà wọ́n fi adùn sí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lè fi adùn sọ̀rọ̀ Ọlọ́run àkàìmọye ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti yọ kúrò àkàìmọye lè ta ti fi si lórúkọ Jésù adára fún wa.
2: Àwọn
0: tí wo nínú ìwé Deuteronomy yẹn orí kẹrin àwọn oníbẹ̀ Deuteronomy orí kẹrin ẹsẹ̀ kejì ẹ rí pé ọ̀rọ̀ kan náà ni ó sọ ní ibẹ̀ yẹn ọ̀rọ̀ kan náà ni ó sọ ní ibẹ̀ lórúkọ Jésù yóò dára fún wa. Ní àṣálẹ̀ yìí ẹ jẹ́ kí a yẹ márùn-ún wò nínú ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ìdáhùn sí àkórí ọ̀rọ̀ tòní kí ni àkórí ọ̀rọ̀ tòní kí ni
2: bíbélì wí
0: ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí bíbélì sọ torí pé àwọn èèyàn wọn rẹ́dí àti ka bíbélì mọ̀ àwọn tó tẹ̀ gbéjà ni wọn ò gbà á gbọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run dẹ ni bí ayé àti ọ̀run bá kọjá lọ kíkíní kan nínú ọ̀rọ̀ rẹ̀ kí yóò lọ láàyè Matthew chapter 24 verses 35 lórúkọ Jésù yóò dára fún
2: mi.
0: Génesis chapter 3 verses 19 a lè má parí ọ̀rọ̀ ní àṣálẹ̀
2: yìí
0: wọ́n lè jọ́mẹ̀jọ́ á tẹ̀síwájú nínú
2: ẹ̀
0: torí àkókò wa. Génesis chapter 3 verses 19 ẹ jẹ́ ká wò ó ní ibi ká gbọ́ ohun tí bíbélì ti ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run ká gbọ́ ohun tí bíbélì ká gbọ́ ohun tí ó wí.
1: Bíbélì sọ
0: wípé
1: ní ogún ojú rẹ
0: ni ìwọ yóò máa jẹun títí ìwọ yóò fi padà sí ilẹ̀
1: nítorí inú
0: ilẹ̀
1: ni a ti mú ọ wá
0: erùpẹ̀ ṣáàni ìwọ ìwọ yóò padà di erùpẹ̀ aleluya. Ẹ jẹ́ ká tún gbọ́ ohun tí bíbélì sọ o kí ni bíbélì wí ó ní nínú ogún ojú rẹ ni ìwọ yóò máa ṣe kí ni o ni ìwọ yóò máa jẹ torí pé inú erùpẹ̀ láti mú ọ wá ìwọ yóò padà di erùpẹ̀ kí ló jẹ́ o mọ̀ pé erùpẹ̀ ló jẹ́ mi lọ ní àníọ́ ògo ní fọ́nà lókè ọ̀run ọba níọ́ ògo ní fọ́nà lókè ọ̀run adájọ́ níọ́ ògo ní fọ́nà lókè ọ̀run ọmọwé níọ́ ògo ní fọ́nà lókè ọ̀run pòfẹ́sọ̀ níọ́ ògo ní fọ́nà lókè ọ̀run gbogbo ohun tó lè jẹ́ mo fẹ́ wo ohun tó parí ẹ̀ ohun tó mọ̀ tó yẹ kó mọ̀ tó yẹ kó fi ṣe ayé jẹ́jẹ́ òun náà ni pé erùpẹ̀ níọ́ wá padà sí ibẹ̀ ìkan nìyẹn o lára ti bẹ̀rẹ̀ wí bẹ́ẹ̀ni pé nínú ogún ojú ẹni wọ yóò máa jẹ bẹ́ẹ̀ni títí ìwọ yóò fi padà sí erùpẹ̀ erùpẹ̀ ṣáàni ìwọ inú rẹ̀ láti mú ọ wá wọ yóò padà di
2: erùpẹ̀
0: mo máa ń sọ ọ̀rọ̀ yìí ọjọ́ tí ènìyàn bá ti kú yẹn ọmọ olóòkú a máa kí àwọn àlejò a ní ẹkú àlejò ẹ káre ẹkú dìde ní o ẹ ṣe ń wo tó bá fẹ́ẹ́ lọ gbé ìyá tàbí bàbá lọ sí ìtẹ́ nígbà tó bá ti dé ìtẹ́ yẹn tó bá ti ní kó bu yẹ̀pẹ̀ sí tó bá ti lè bu yẹ̀pẹ̀ báyìí wí abẹ́rẹ́ kún tó kékeré ní ìlérí yẹn ṣe ọ̀rọ̀ yẹn wá sí ìṣe arántí pé ó padà dé erú o orúkọ Jésù adára fún wa bẹ́ẹ̀ ni wọ́n ní erú fún erú erùpẹ̀ fún erùpẹ̀ erùpẹ̀ ló jẹ́ ò bá ṣe jẹ́jẹ́ kó ṣayé jẹ́jẹ́ pàápàá jùlọ ohun tí ò ní jẹ́ kí ora máa tí ò ní jẹ́ kí okùn jẹ́ erùpẹ̀ lásán ni wípé kò fi ayé rẹ̀ fún Ọlọ́run ẹni tó lè bá wa ṣe kí ni o ẹni tó lè padà ẹni tó lè bá wa ṣe ẹni tó lè tún sọ erùpẹ̀ wa tó lè sọ bí ààyè nígbà tí àkókò bá tó lórúkọ Jésù adára fún wa. Ẹ jẹ́ ká tún yẹ̀ kan sí ìyẹn jẹ́ àkọ́kọ́ lórí ohun tí
2: bíbélì
0: wí
2: Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù.
3: Amen, Jésù.
2: Hallelujah.
3: Hallelujah.

0: mọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbín òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsí ní pẹ̀lú léyìí tí ń kóra jọ pọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ glo 99.1 fm àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ
1: gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí ibìkan lè yàn ó gbà táì débi àwọn rè ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì glo 99.1 fm ìjàpọ̀ àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀já jọ ṣe

ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́ Àgbálẹ́tu.

0: Emma Carlessa. Bodada. Okay. Lati bo ati kini loruko yin sa? Okay, a n gbo yin sa. Ore bete oda te ba lanfani lati pe pada sori eto yi e pe pada. Hello. E ma ka le sa.
1: Hello, I ma pe to.
0: Yes sir, kini loruko yin ati pe bo le tin pe wa sa.
1: Ọmọdé wa láti ìjọka.
0: Láti ìjọka. Ẹ̀yin tẹ́
1: wọ.
0: Okay. Ẹ̀ṣẹ́ púpọ̀. Yes, sir. Kí lẹ fẹ́ bèrè lọ́wọ́ àti pé ṣe fẹ́ dá sítò ni?
1: A dúpẹ́ fún àwọn ìjà láti bá wọ́n wà yìí.
0: Sọ́dẹ ni yín. Ọdẹ ni yín àbí?
1: Mi n sọ bẹẹ ni family dadi ni dadi ni a ni bọ́dà tó tí wọ́n fọ fèrè jálá yìí.
0: Tí wọ́n ń fa ekutu yìí.
1: Bẹ́ẹ̀ ni a ní tó yẹ kó o máa ń gorí ìdíjẹ ní ìgbà yẹn.
0: Tí wọ́n fa lórí igi.
1: Bẹ́ẹ̀ ni.
0: Sọ́mà pínlẹ̀ Ondo ni yín.
1: Wọ́n wà ní ẹ̀tì.
0: Sọ́mà pínlẹ̀ Ondo ni yín. Ọmọ àpínlẹ̀ Ondo ni yín.
1: Bẹ́ẹ̀ ni ọmọ àpínlẹ̀ ni mo rí.
0: Ọmọ Àkúrẹ́ ni yín. Kí ló dé tí àwọn ekutu yìí? Kí ló dé tá à rí irú rẹ̀ mọ́ Lákúrẹ́? Kí ló dé tá à rí ekutu tí wọ́n ń fọn yín mọ́ Lákúrẹ́ yìí?
1: Bí o mọ tó fa ṣùgbọ́n mo yàn pé bẹ́ẹ̀dì kan ní àkókò wọ́n ń fọ ekutu ńlẹ̀. Nítorí mo lọ bẹ̀ dáadáa.
0: Àbẹ́sẹ̀
1: rẹ̀ lọ́nà ní orí omi wọ́n fọ ekutu tí wọ́n bẹ̀ kí ná fi ṣe.
0: Bẹ́ẹ̀ ni. Ẹ ṣe ń sà àdúrà yóò gbà. Ẹ ṣe.
1: Ẹ Lákúrẹ́ yìí ni mo tó ṣẹlẹ̀. Ó sọ bá wọn fún mi. Bọ́dà mi yẹn ó ń fọ́. Ó wà ní ẹtì. Ẹ lè fi iṣẹ́.
0: Nígbà náà.
1: Orúkọ mi ni Adẹ́rẹ̀mí Ọmọdára.
0: Adẹ́rẹ̀mí Ọmọdára. Ẹ ní kú kẹ́ ẹ tó kú ẹ ní faragbàrí. Ayé ò ní jalè kí wọn ó pẹ́ yẹn ni. A gba lọ́wọ́ Elédùmarè. Ẹ ṣé púpọ̀.
1: Ẹ
0: mọ̀ bá wa bá ètò náà lọ.
1: Ẹ ṣe.